Yes.

Yeah, mo jẹ́ o. Nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣẹ́bà tí

0: Data rẹ̀.
1: Bẹ́ẹ̀ ìdáhùn data rẹ̀ ní pẹ̀lẹ́ ni limit 100.

ti èmi kò wọ rẹ̀. Apple.com/Temi ni ti GIA. Ibi kọ̀ ni. Thank you.

Ah!

0: lọ́pọ̀ mi iléeṣẹ́ mtsg lókè lókè là bọ́ ṣùgbà ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè láìmọ̀ ọ̀nà ìkúta
1: ọ̀rọ̀ àjàlẹ́ o.

0: nu to da ala le re pe lanu nu e ma gbo ku fa ba yo mi omi ni ade ola o dekun omi ni ita ti elegusi ni leki omi ni omi leki ana nu awon to wa kokoja nbe se mo be bo ro le ana won ni oko o ma bo si mo boye mo ba bo si bi ta to won ni omi ife e di like o ma bo si ebi po de bi le fun e omi ni eko lana e ma gbo o e ma gbo ajo ti ajogun omi ni Victoria Island leki omi Victoria Island omi apa kan ninu aja omi e da fun bo lomi yi ti wa ibere lata agbele lowo ara wa ni ki oro ko sa ro bi na ni awon ara ilu na na abayo ya to si ero ajoba lati wo ile to lo si bi egberun meji ile lati awon babo ni le fe ti oni ni won tori latari wiwo ijoba bo geje kon lawon pada sanwo owo ba ma binu ni ilana ti ijoba gbe kale ije mi le ba mo ninu awon baba yi e ma gbaje o ojo ori nbe ninu ka kole o tori elomi ani to ba ti pe ogota odun tabi aadon ni odun 60 years tabi 70 years bo ba gbe oro akole soko ohun ti o pada pa ohun ni nitori pe awon ni sewo ni o pada pa ohun nigba ti ajo ni weda ba se die carpenter se die e biriki la se die won ji ji net le ni won gbo yeto lola eni oni o gbe yeto wa o gbo ko gbe yeto wa awon ni ri jorin lo won pada de ni daada kini kan ti won de lana ti won ku lana won kere ti won ku lana e tu pada ni o tu wo loni to pada ku abai laya kike to pada pa baba ni baba niyan le lu mi se ma ni o da se yan bi ojo iberi aye ni kekere e ojo e ku kole ti mo a kole lagba lagba lo ti emi o le pa Ọlọ́run bá tàánú wa pẹ̀lú ẹ̀kún mi o ìgbòrò mi ti ń wá ìgbòrò mi ń lọ ìgbòrò ẹ̀ kó gbà tí ò rí gbà mọ́ tó fi dípò wáyà káàárín ìlú àwọn ọkọ̀ tẹ̀ ń wò ní ẹ̀ kò lè rí bákan náà mọ́ o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ọkọ̀ tó wọnú omi lónìí tó wọnú omi lọ́la tó wọnú omi lọ́túnla ẹ fọkàn sí ọkọ̀ yẹn máa padà yọnu o ó lè fóṣù méjì o ó lè fóṣù mẹ́ta ó kódà ó lè jẹ́ gbà òjò sí lọ sán pátápátá torí pé òyìnbó wọn ò sí àwọn ọkọ̀ yìí tó máa wọ́n ní mo dẹ̀ mọ́ kiri kan àwọn ọkọ̀ kan bẹ tí mo ti gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ní dáadáa tí wọ́n kórira ara ẹ̀ tán máa bọ̀ àwọn ọkọ̀ mí bẹ tẹ́ bá mọ̀ ẹ dákun ẹ bá mi sọ̀rọ̀ lórí wákàtí àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àwọn ọkọ̀ tá ń lò láwọn ọkọ̀ akérò ọkọ̀ gíga suv tó jẹ́ kó kórira kò sí ẹ̀fẹ́ tí ó tó bá ti rọ̀ gan tó mọ̀ kó lè kọjá lé ẹ̀kún má ṣe kó lé tẹ́ bá mo rọ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ dákun ẹ̀ka rẹ̀ sí lórí 08181509290 wákàtí ni o pé mo ti gbọ́ tó má bọ̀ ṣe dáadáa rí wọ́n ló kórira kó máa wọnú omi pé kódà bó bá ti wọnú omi jù èmi rẹ̀ kì í gùn nínú kó padà yọnu wàhálà kan ni ìgbà kan ta ọmọ ìsàlù wa ọ̀sùn ẹ̀ka ṣe ń sọ wáyé lórí kí ló sún ní ọ̀la adẹ̀sẹ̀ wo oṣù keje july àbí òní ìkọ́ ni ọjọ́ kẹrìnlá nínú oṣù keje oṣù kẹjọ dẹ̀ kẹrẹ oṣù òjò náà tún ni àdé fún kótọ́ láwòrán owó ẹ̀ lásán pọ̀ sí lọ́rùn òjò yìí iṣẹ́ ọlọ́run dẹ̀ ni mo máa sọ èèyàn kò lè sọ pé àtìbá ẹ̀ ló máa rọ̀ láti torí pé kí ọlọ́run àṣẹjú òun ni ó ti rọ̀ tó mọ ojú àárọ̀ yìí òjò ti rọ̀ ló mọ ojú àárọ̀ yìí aláàárọ̀ yìí mo ti rìn ìpínlẹ̀ sọ aládùúgbò sí o àmọ́ bí èmi wà o nígbà mo ń kúrò jù láyé mẹ́ta ló ta olólọ́wọ́ agbègbè o ti bẹ pàmí kúrò nílà rẹ àmọ ọlọrun tó àdúrà ó sì gbà nígbà owó ìṣàkóso ẹ káwọ sórí ètò bọnà ṣe rí apá kìíní iléeṣẹ boy 92.9 lónìí tó ti ọjọ ìṣẹjú tuesday ọjọ kẹrìnlá oṣù keje ẹgbàá ọdún ó lé mẹrìndínlọgbọn aago mẹfà òwúrọ ó ti ku ìṣẹjú mẹwàá ẹ káwọ sórí ètò bọnà ṣe rí pẹlú ọmọ yẹn adéwòlú adéfọlá ní okùn adé mr pilot ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà wájà jẹ́rẹ́ omi ìmọ̀ bóyá kí fáwọn èèyàn jáde ni o tàbí ká pé ó rẹra sílé o ṣe ni dáadáa o lórí mi ni pé pàmò máa ń rọ́pàá fún yín ìṣọwọ́ sí àwọn ọkọ̀ fi jáde lónìí gbogbo ara pọ̀ jù àwọn ọ̀nà wájà ọ̀pọ̀lọpọ̀ àwọn omi yẹn ti fà á wọ́n ti fà gan rẹpẹtẹ ní ọgọ́st máa wà ní ọgọ́st tó fi hàn pé ìsàmì sí kan máa wà ní oṣù kẹjọ àbí tó pé òjò òmíràn lóṣù kẹjọ lẹ́yìn sọ ní àná yóò tún bá ní oṣù kẹjọ bó wáyé pé yóò ti.
1: I'm going to go to the hospital. Oh, I'm home.

0: gbogbo kun la o de gbogbo leba kun la lawo ifo mare un mare so awa na ti e ti wa da gboje kun la nfo kaye o ti ta ba da gboje e to dara ti lewa to do bi ta ma se alu ko to ma ba won ni tin laru ajolo ba won le chekere ba gbo si akredi e to ki la le chekere ba ba lo ni ba ja mo je bo de ku le mo ba ba ni mo de fe mu je tori ti awa la la mo ti o ko ko ni tele e ja ma ran ti awo lu la mo to ti ba ba iso lu la no ko ti o no to da fe ni awon to wa la mo yi e je ka mo ri mo da da o lo lo lo je ni e ti lo je wa lo lo lo mo ni
1: So ba je pe ba na ni a ko kokere ko dabi a so ko umara o a so ko umara ko dabi ma mi ona mi lefo ma mi ona mi lefo ko wa dabi ni pe a je n wogba omo ni oro ba ta ko ko mo
0: se gbagbo ko ba ni da ma je ko la ni ba ni ni je po
1: wani awon ni wa ma ni je
2: wani lo u kan lo re o lo u kan lo re a so se I so lo danu
0: Look at the ati kairo yin nibi ti opolopo awon eyan so ti ti e won pa pa julo nibi ti awon oluko na tin so mi ko wa awon obi lowa o so ba le faramo pe ti ajo waye ki ko do wo idawo so ti je je wa ise ba papo ife nu lati do wo waye ki joke won ti mo ti je
1: alaje ati ko agbapa wa alagba pito ni won kan sa ti joba papo we de wa nigeria lori ipinu to won ti waye ko ti waye leko to be nu ba pe afaro lori owo na 50,000 naira won ko ma do be
0: wọ́n ní máa pa màá múlá agbárun tó gbogbo ọ̀hún ìkẹta balẹ̀ èrò ń gba àgbàdé ní náà tí àwọn kọlá ó lè wájú lẹ́bí ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú adc láti lọ fún wọn dìbò nínú ètò ìdìbò ẹ̀ lọ́dún 2020 máa dìbò ìṣọ́pọ̀ nígbà tí ilé ẹjọ́ ọkọ̀ tẹnulọ́rùn tí wọ́n sọ ọdún mọ́ pé àgbẹ̀ elétò ìdìbò wọn gbọ́dọ̀ mọ àgbàdé náà wọn gbọ́dọ̀ fọ́ sí gẹ́bí pé òun jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú adc
1: bẹ́ẹ̀rù bá ọkọrin tó kọjú kọrin kan tá à ń pé ka ẹgbẹ́ òṣèlú adc nílé ẹjọ́ tó ga jù wátálẹ̀ wa jẹ́ àtúnpé kọ̀ ní ọba ìyẹjọ́ ọ̀rọ̀ náà àwọn lọ sí ilé ẹjọ́ ọ̀rọ̀.
0: Àtikọ̀ Abubakar ẹgbẹ́ pàkọjẹ́ igbákejì ààrẹ orílẹ̀ nàìjíríà ni gbogbo ẹjọ́ yòówù tẹ́ ẹ̀ bá máa dá ìyẹn adájọ́ kò lè dí mi lọ́wọ́ pé má jèjì ní sáré pé má gbé ilẹ̀ nígbè o ibi ìlẹ̀ nígbè tẹ̀ má tẹ̀ tẹ̀ ní tẹ̀ tó ẹgbẹ́ iṣẹ́ ìwọ́ òṣìṣẹ́ ìdùpà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ìṣẹ́
1: adc. Àìsè dáadáa ayé lè ká máa rántí ọlọ́run ajẹ́gun fẹ̀sì yakubu gowon ó ní olóògbé muhammadu buhari tọrọ bá kọ tẹlẹ pé nígbà tí wọn wà lórí àlééfà tí wọn wà láyé wípé wọn ṣe gbogbo nǹkan nílẹ̀ lọ́gbẹ̀dọ̀ tó bá kan bọ̀ kan nínú rẹ̀.
0: Wọ́n ní orí tó rẹ̀ yogun òní kù ẹ̀dá tí ó ga fẹ́ ni òní sáwọ́ náà. Yẹn jẹ́ pé pé ọ̀gá ilé ẹ̀kọ́ wọ́n jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga ti ìjọba ìbílẹ̀ oríire láàrin tí wọ́n jí tí àwọn ajínigbé jí nípa wọn lọ́jọ́ sí wọ́n ròyìn o wọ́n ní sẹ́rí àwọn ajínigbé òun kọ́ láàánú o wọ́n ní àwọn kéékèèké àwọn òṣìkú kéékèèké òun wọ́n ní wọ́n sì nílùú wọn bí kú ilé wọ́n ṣe wá rí àwọn olùkọ́ni ọkùnrin wọ́n wá dè wọ́n lọ́wọ́ dè wọ́n lẹ́sẹ̀ wọ́n dè wọ́n bí ìgbà tí abájí ọ̀bọ ta wá sórí
1: gómìnà ìpínlẹ̀ gsm tèyí mákindé ó ní ààrẹ lẹwà ní jíjá sọgbọ́n lamẹ́ẹ̀ tí nípa ńlá ni wọ́n kò nínú òmìnira àwọn akẹ́kọ̀ọ́ ọ̀yọ́ ta gbọ́ pé dòrò ẹ̀wọ̀n ọ̀nà tó ṣe wọ̀ wọ́n.
0: ẹjẹ́ mọ̀ pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tèyí mákindé ó ní ọ̀rọ̀ yìí ò tí ì dúró síbi o oríṣi ẹni ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní àwọn ilé ẹ̀kọ́ olóhun fẹ́ kí àwọn àjọ ọ̀ṣọ̀kan àgbáyé kọ́ bá wa dá sí kọ́ fẹsẹ̀ bọ́ ọ̀rọ̀ tó bá ṣe ìwádìí ti kókò àwọn tó ṣiṣẹ́ ìgàn kí ni wọ́n fẹ́ gbà kí ni wọ́n gbà lérò kí wọ́n fẹ́ gbà pé gan bá ògan la ṣe lè tún kojú wọn nínú ààbò torí pé wọn ò gbọdọ̀ lọ.
1: Gómìnà oyè pàǹtíìkì ìpínlẹ̀ èkìtì kọ́ ni ẹ̀bẹ́ náà ni wọ́n ní orí tí ó dàdé kò ní sáì dàdé o ìdí ẹ̀ka pé ọmọdé ọmọ ọdún méjìlélọ́gbọ̀n gẹ́gẹ́ bí ọtọ́jọ́ orí ẹ̀ pé wọ́n ní wọ́n gbàgbé fún lórí ìdílé ìdílé.
0: Àní àbítọ́palé ìtàlẹ̀ tún jẹ́yìn àní àbítọ́pajà jẹ́sẹ̀jẹ́sẹ̀ tún jẹ́yìn àní àṣẹ̀tò kárátẹ̀ ló síbẹ̀ síbẹ̀ arákùnrin ní kòkò lóòótọ́ náà ń láṣẹ̀tò kí ètò ọrọ̀ ajé wa kọ́ máa bùjàre sí ètò ọrọ̀ ajé wa ti kúrò ní nǹkan dàbẹ́ ni pé ó mẹ́hẹ̀ ní nàìjíríà ṣùgbọ́n àwọn ará ilé òye gbájú ẹ̀kọ́ òsì ló ń ṣe àwọn èèyàn àti kòkò bẹ́ẹ̀ rò wọn ilé ìfowópamọ́ àgọ́lé ìwà nàìjíríà lọ sọ àtúnyẹ́ni bá òun ṣùgbọ́n àwọn
1: èèyàn. owó epo owó epo ìlúmọ̀ fún owó epo sàmọ̀dá owó epo afẹ́mọ̀ owó epo fọmọ tó lọ sókè ní àgbàláyé àpàdọ gbígbára ṣe lọ bí ọgọrin dọlà so látàrí ààrẹ ilẹ amẹríkà àti orílẹèdè láǹtà fẹẹ fún gbogbo àwọn ènìyàn.
0: lórí ojú òpó epo ojú epo tó ń gbé epo gbà tó ń pè state of hormones jẹjọ mi pé orílẹ̀-èdè amẹ́ríkà ní ṣe rí àwọn ibùba iléeṣẹ́ tí àwọn dí tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè iran wọ́n láwọn ti sílẹ̀ báyìí o ṣùgbọ́n ẹni tí wọ́n gbàbẹ̀ wọ́n máa sọ ìdá ogún nínú ọgọ́rùn-ún gẹ́gẹ́ owó ìgbà kọjá ní àwọn èdè
1: alapa tó yẹ rí ọmọ rẹ bẹ̀ sasọ́kọ́lá bẹ́ẹ̀ sí ní kù lórí ìtọ́nà ti ẹ̀sùn pfipc ó lẹ́rù fún àwọn olórí ìgbésí ayé àwọn òfé àwọn sánsó kòkó fún òun
0: múùkún múùkún ẹni pẹ́ẹ́gbẹ́ náà ní ìtọ́jú ògùn ẹnu bẹ́ẹ̀ náà láti ikọ̀ mí àwọn àjọ akẹ́kọ̀ọ́ ríra nàìjíríà táwọn disco wọ́n máa ti fàáké kọ́tò mọ́ àwọn àjọ tó ń sídìí ilé owó náà mọ̀ọ́ tán pè ní nert wọ́n fàáké wọ́n àṣẹ tún tẹ́ ẹsẹ̀ pa lórí ọ̀ nípa ìkáwówọlé ohun ìnáwó àtàgbà
1: àdúgbò kan tí alákòóso ni orílẹ̀-èdè wa nàìjíríà ṣe ń ná ìdábọ́mọ́ta rẹ̀ lọ sí ilé ẹjọ́ o wọ́n sì ń sọ òjẹ̀bí àbó òjẹ̀bí ó lóun òjẹ̀bí pẹ̀lú àlàyé tó wọ́n gbàdúrà rẹ̀ pẹ̀lú ogún mílíọ̀nù náírà o.
0: bí wọ́n ṣe ń ṣe ìrántí àjọ̀dún ọdún kan èyí tí ààrẹ wa tẹ́lẹ̀ rí ààrẹ muhammadu buhari di olóògbé ìyàjẹ́ mọ̀ pé igbákejì ẹ̀mí ara wọn sílẹ̀ wọn ní omi ń dà pòròpòrò ojú àwọn bíi ègbòrò nítorí ló dàbí ẹni tí wọ́n yá wọn jọmọ̀ fún la ń wá ikú pé àwọn kan ń fi gbogbo àjọṣepọ̀ àwọn àti olóògbé ọmọ ìgbà tí wọ́n kú sọ wọn láàyè nígbà bá kú ìlànà.
1: gómìnà tí a dss yìí bá fi dé ọ̀hún ra wẹ́ẹ̀dẹ̀ fún àjọ ìpàpà àgbáláyé tó

Magistar, you can be in the task if you want to.

0: ẹ̀yin olùgbé ìjọba ìbílẹ̀ Baríga LCDA, alága ìjọba ìbílẹ̀ Baríga LCDA, ọ̀nàrẹ́bù Bukola Adédèjì ní ká máa sọ fún yín pé àyíká wa gbọ́dọ̀ dùn wò bí ìjọba ìbílẹ̀ Baríga LCDA. Ẹ jẹ́ ká dẹ́kun à ń da iyẹ̀pẹ̀ òkúta sí àwọn ojú òpópónà wa. Ẹ jẹ́ ká dẹ́kun dídí àgbàrá lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ kọ́lé lọ́wọ́ láwọn àdúgbò wọ̀nyí: Odúfẹ̀yà State, Off Ilàjẹ State, Number 4 Yẹ̀kúrú Street, 48 Pópọlá Street, 50 Àìná Street, 35 Pópọlá Street, 7/9 Yẹ̀kúrú Street, 19/21 Pópọlá Street, 13 Àìná Street, 8 Àìná Street, Number 1 Ṣòwòmí, Number 51 Ọlọ́runkẹ́mi Street, Number 2 Ọ̀kẹ́ Street, Number 26 Ọ̀kẹ́ Street, àti Number 1 Awolowo Street. Ọ̀nàrẹ́bù Bukola Adédèjì wá ra àwọn tó ń ṣàkóso àwọn ilé wọ̀nyí kí gbogbo wọn tètè lọ fún gbogbo iyẹ̀pẹ̀ àti ohun ìkọ́lé tí wọ́n kó sí ojú títì kúrò àti àwọn ìtọ́jú ayé ipò tó dánilò ní Baríga LCDA. Àmì ríjà omi yalé ò ní ìjọba ìbílẹ̀ Baríga LCDA nítorí pàtàkì àdínà mọ́ àgbàrá a máa ń lànà fún ni. Ẹnikẹ́ni tó bá wá kọ sí ìpín sí ìkìlọ̀ yìí yóò fojú wí náà fi hàn. Olùkéde Ọ̀nàrẹ́bù Bukola Adédèjì Ọmọpẹ, Executive Chairman Baríga LCDA.
1: Fisẹ̀mi lílá iná ìwọ fún mi. Assalamu alaikum. Ìjọ̀nà Wàrù Jean Society of Nigeria tún ti ṣe bẹ́bẹ̀ láti mú iṣẹ́ àdínì tẹ̀síwájú. Lomo Al-Hajj Engineer Bílẹ́mù Adébọ́lá Azad, the Chairman General, máa kí gbogbo àwọn alẹ́nu lọ́rọ̀. Èèyàn pàtàkì káàbọ̀ síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ilé ìwòsàn àti ilé àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ Commissioner of Mawarudin Hospital and Mission House lọ́jọ́ Sunday, ọjọ́ 19 oṣù keje, 19th July 2026, bẹ̀rẹ̀ láago 11 àárọ̀ 11 AM ní 36 Ẹlẹ́gbàta Apọ́gbọ̀, Lagos Island, ìpínlẹ̀ Èkó. Lára àwọn àlejò pàtàkì tó máa retí lọ́jọ́ náà ni Deputy Governor of Lagos State, Dr. Kadri Obafemi Hamzat, His Royal Majesty Ọba Ridwan Aremu Oṣuọlálé Akíọ́lú the First, Ọba of Lagos Dr. Wálé Babalaki, Alhaji Razak Ọládẹ́jọ, Muslim President Honorable Kazim Alugba, Alhaji Chief Oyinlọ́mọ Dámọ̀lé, Alhaji Aṣíwájú Rizikat Àmọ̀rí Ojúmọ́sù, Alhaji Muhammad Alake Sopayin, Alhaji Amrap Adukẹ́ Tọmọ, Dr. Mujidat Ekundayo Mọ́sọ́yà, Sheikh Majid Ayinla Oníkan, National Chief Imam NUDS, Alhaji Gani Ayinla Balogun, National President NUDS, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùkéde Alhaji Ibrahim Ọlọ́ládé Shitu Masara.
2: Select Jesus of Christ or the Cathedral. Come on, you want to say Gribel Zero Cross Office about Luo Street and Bella Lego. Pelu a la Cali to share with you local at Tilopeni and Corini. Living water in Lady Tuber in July 2019. Nearly late, just you don't see why you do the July 14th. This special solution hour. La Gomesa, our property, you'll be on me at 20 year with me. Malo, Malo, Wednesday 15 at Thursday 16. Only for over way La Gomewa, Friday 17. On the night of Prophet, Prophet Abdullah Caro, we shall have Moses. Yes, yeah, from the Prophet Premier. You Saturday 18th, Onisia, after power, Lago, the loss of TC, Dubosi, Waya, Sunday, July 19th, Lago, the war, for the Epola Davis, no matter, seven, seven, seven, at the Colombo, one, four, and Jimmy, no more, but Evangelist, and more, what is that, JP, Sigel, the Sajo, Evangelist, for the Gibbet, Bero, only Pondi Shepa, at the Giga President, Lavia, Kosha, Papa, seven, PM, or Shopa, as well, Sita, and CCC, one, or Lori, Kawa, would include your internet, and since 19, in the Justice
1: ni orúkọ Engineer Billy Adébọ́lá Azad, the Chief Consultant Engineer of Bar Engineering Consultant, alága káfàtà Nàwárúdín Society of Nigeria, ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó, la fi ń bá màmá wa olóríire. Àwòkọ́ṣe rere fún àwọn abiyamọ, olùdarí tòótọ́, Alhaji Chief Ramatola Ọlátúndù Ògúnmúyíwá, dúpẹ́ fún ti oyè ìyàsúnà Nàwárúdín Society Lagos Zone tí wọ́n fi dá wọn lọ́la. Gbogbo ọmọ ẹgbẹ́ Nàwárúdín ìpínlẹ̀ Èkó ló ń bá yín dúpẹ́ báyìí yọ̀, tí wọ́n sì ń kí yín kú oríire. Àwa ń ṣe ládùúrà pé lásìkò tẹ́ ẹ dìyà súnà NUDS Lagos Zone. Gbogbo dáadáa yín, Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ tán. Ohun tuntun tẹ́ ẹ wá ń béèrè, Ọlọ́run á ṣe fún yín lásìkò. Ìyá wa ìyá súnà Alhaji Chief Ramatola Ọlátúndù Ògúnmúyíwá, congratulations. Tẹ́ ẹ bá wá ń gbọ́ ní gbèjìgbèjọ, Engineer Billy Adébọ́lá Azad, the Chief Consultant Engineer of Bar Engineering Consultant, alága káfàtà Nàwárúdín Society of Nigeria Lagos Branch, lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ NUDS Lagos Zone ni wọ́n kí yín kú oríire o.
3: Kókó olóòwe ìròyìn ìfẹ́ tó wà kọ̀ọ̀kan.

Just here, drink, and be relieved.

Gov.nc, Ikoni Adonu at Loma Under.

0: 是因为比如说你比较专业的一些年代什么的，你把你你上一段咱们都说了，咱们现在的年代，对，这样不行，这样不行，反正这边，
1: 反正这边就像现在你比较积极，你看我啥，我也是这把过年都去，这样我就把今年的我自己把它包括过年去了，我说你那说咱们那那不行。
2: Thank you.
1: Thank you.
0: ṣọ́ akínyẹ ní àyè gbàmí money grand ma ọlọ́jọ́ ọ̀dún tó gbòdì kan ráyé ní ìgbà ó dàṣẹ̀ yẹ́kùnrin australia wọ́n ní ìdùnnú ṣubú láyọ̀ fún wa ṣùgbọ́n ṣe ìfẹ́kẹ̀lẹ̀ fún àwọn ọmọ ẹ̀fẹ́ lọ jọ mẹ́rìndín ní ọgọ́ta ní àwọn ìdílé ní kadínà ìjọba àpapọ̀ tó dùn lẹ́nu ṣùgbọ́n tó kù náà ni pé ìjọba àpapọ̀ ṣẹ̀rẹ̀ lọ́pọ̀ àwọn ọmọ ẹ̀
1: lábọ̀dé ń tọ̀sọ̀ rẹ̀ gúúsùn ọ̀tọ̀lẹ̀ níta wọ́n ní gbogbo òṣìṣẹ́ bọ́ọ̀dẹ̀ ẹ̀fẹ̀ tí ẹ fún gbìyànjú lórí bẹ́ẹ̀ṣẹ̀ padà sórí afẹ́fẹ́
0: ọlábọ̀dé ń bọ̀ lókè látọ̀rẹ̀
1: adúpẹ́lẹ́ ọlọ́run ọba nígbà tí ń tẹ̀ síwájú ilé ètò kókó níwèé rìn láàrin púpọ̀ rẹpẹ àti òdúpẹ́ pé àríkà lọ́rọ̀ bá ṣe lọ́pọ̀lọpọ̀ sílé ọ̀tọ̀ ní kárí àti ọ̀tọ̀ní kárí máa ń ṣe alátẹ̀jẹ́ àdéríkà ọlọ́run ọba ṣe adúpẹ́lẹ́ olóòtú wa adúpẹ́lẹ́ ọwọ́ nurdin ayọ̀ wálé salaudeen ọmọ wa ní ayétòrò ìjọba sílẹ̀ ṣàjọlá ní òkè ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ kú iṣẹ́ takuntakun níbi ọ̀nàlálẹ́kan ló pọ̀ lónìí àwọn èèyàn tí wọn mọ owó ní máa ń yọmi lẹnu àrò pé mò ń yẹlẹ ọdún ọgbọ ọgbọ ọgbọ ilé ọgbọn ilé kí ló dáilẹ ti jẹ dá ọdáda.
0: Àwọn ọ̀jọ̀gbọ́n
1: wọ́n pè wọ́n kọ́ lóníjẹ̀gbọ́n.

ọlọ́run máa ń tò sí ìlú ìlú ní orúkọ orin orúkí orúkọ ọlọ́run ìyanu ìbí àpẹẹrẹ bẹ́ẹ̀ bá jẹ́ lára àwa tá a máa ń lórí òkè ọgbàdúrà bó bá dé ìpele kan tá a bẹ̀rẹ̀ sí ń pé alágbára lọ ọlọ́run agbára agbára. Àdúrà yìí ti dé ìpele àti agbára ọlọ́run tó kalẹ̀ ni ó sì mọ pé alágbára ni gbogbo ló ti wà iṣẹ́ ìyanu rẹ̀ kì í tán kì í sá bẹ́ẹ̀ kì í dìbàjẹ́ ó jẹ́ kí n gbàládùra fún gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi láàárọ̀ tòní olúwa yóò fi tí lóde agbára rẹ̀ hàn nínú ayé rẹ̀ bá mi ṣàmì màmá tó ń gbọ́ mi wọ́ ló làdúrà yìí ẹ̀yìn obìnrin ni mò ń ṣe àdúrà yẹn kúkú láàárọ̀ ni olúwa yóò bá mi fi tí lóde agbára ẹ̀ràn nínú ayé rẹ̀ màmá tó ń gbọ́ mi fẹ́ nínú ayé ọmọ rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ pálápátá ọlọ́run á fi tí lóde agbára ẹ̀ràn nínú ayé rẹ̀ lórúkọ jésù àdúrà yẹn nìyẹn o ajé olúwa adébọlá ní okùn adé o aya mi lórúkọ gbogbo okùn adé àtàwọn ọmọ mi ìfẹ́ adé okùn adé àfihàn olúwa okùn adé o the lord will show his mighty powers in your lives in Jesus name ọlọ́run yóò fi tí lóde agbára ẹ̀ràn nínú ayé mi adé olú okùn adé aya àtàwọn ọmọ mi ọlọ́run á fi tí lóde agbára ẹ̀ràn nínú ayé wa ẹ̀jẹ̀ ń sọ mi pàápàá jùlọ gbogbo ẹ̀yin obìnrin jẹ́ ìletò láàárọ̀ tòní ọlọ́run yóò fi tí lóde agbára ẹ̀ràn nínú ayé yín nínú ayé ọm

0: obìnrin mọ́ mi pọ́lọ́pátá ẹ káàárọ̀ ẹ̀yìn apẹ́lọ́lá ẹ̀yìn obìnrin lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ẹ káàárọ̀ gbogbo ẹ̀yìn obìnrin tó ṣe mú yọkọ̀ láwùjọ yìí ẹ̀yìn abiyamọ abọ̀jà jọ̀rọ̀ jọ̀rọ̀ ẹ káàárọ̀ mà ẹ̀yìn mọ́ mi ẹ káàárọ̀ o káàkiri gbogbo tẹ ẹ bá ti kọ́ mi ẹ̀yìn ni mò ń kí mọ́ mi ẹ̀yìn ni mò ń kí mọ́ mi mọ́ mi ẹ̀yìn ni mò ń kí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yìn obìnrin bá sáté ẹ̀jẹ̀ ìyàwó wa ìyàwó adéolúwa adébọlá ní okùn adé náà ni ẹ káàárọ̀ mà gbogbo ẹ̀yìn ìyàwó wa pátápátá ẹ̀yìn ọmọ wa tẹ́ títẹ́ obìnrin àpò kí gbogbo ẹ̀yìn o ladies and gentlemen all the girls in the house ẹ̀yìn ọmọ obìnrin tó rẹwà beautiful girls ẹ̀yìn ni mò ń ṣe bí ẹ káàbọ̀ sórí ètò yín bọ́nà ṣe rí apákejì iléeṣẹ́ bond 99 lọ́dún ọjọ́ ìṣẹ́gun tí ń fi ọjọ́ kẹrìnlá oṣù keje ẹ̀dá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n tó mẹ́jọ ti kú ìṣẹ́jú mọ́kànlélógún ó lè jẹ́ 739 a.m. ẹ káàárọ̀ mà gbogbo ẹ̀yìn obìnrin olóyèrè yìí orúkọ jésù ẹ ò ní ṣe burúkú màmá tó ń gbọ́ mi mọ̀mọ́ tó ń gbọ́ mi wọ́n mò ń ṣàdúrà fún amúnítorúkọ jésù ẹ ò ní ṣe burúkú ọ̀rọ̀ ayé rẹ̀ ò ní jáde pé ojoojúmọ́ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tó máa jíṣẹ́ fún tó máa fi pẹ̀lú ẹ̀fà lórúkọ jésù kò ní ṣẹlẹ̀ sí ọ ọlọ́run abáfi tó ṣe kí tó gba agbára bọ́lọ́run ṣe tó tó yóò fi wọ̀n inú ayé rẹ ojú máa padà sí àwọn ọ̀tá rẹ ní lórúkọ jésù ọmọ káàbọ̀ sórí ètò àìsàn yín bọ́nà ọ̀gẹ́ nípa ọmọ yẹn adéolúwa adébọlá ní okùn adé mr pilot ìjọba wọ́dù àìsàn lọ́jọ́ ìṣẹ́gun túnde a máa ń ṣí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wálẹ̀ ni máa ń fi àyè gba àwọn èèyàn kí wọ́n sọ àwọn tí wọ́n bá wà tó ní ìrìn àjò yẹn ṣe rí àmọ́ lónìí ètò yẹn máa tún yàtọ̀ díẹ̀ kan ọ̀nà tó sì máa gbà yàtọ̀ ọ̀nà mẹ́ta ni àkọ́kọ́ ni wípé àwọn kọ́kọ́ ń bẹ táwọn látàrí fi ohun wọn sórí afẹ́fẹ́ lórí ètò láàárọ̀ yìí ìyàtọ̀ sí yẹn a máa fún àwọn èèyàn láǹfààní àjọ tó ju wọn rí nígbà wọn lọ lé lẹ́yìn tó dòrò lánàá ẹlẹ́kẹta wá rèé a wá fi àǹfààní sílẹ̀ fún àwọn èèyàn tí wọ́n wà lójú pópó ohun tí wọ́n bá rí lójú pópó fún wọn sọ bóyá wọ́n bẹ lọ́nà ni o àbí wọ́n bẹ lé àbí wọ́n bẹ ní ọkọ̀ àbí wọ́n bẹ níbùsọ̀ àbí wọ́n bẹ ní ṣọ́ọ̀bù ìṣọ́ wọn níjẹ́ bẹ́ẹ̀ àti bí tẹ́ wọn wọ́n tún wò kọ́ láti etí fèrè látọjú fèrèsé àbí bí wọ́n dúró sí ọ̀sàárín kọ̀ọ̀kan tó ṣàjèjì àbí nǹkan tí ò tiẹ̀ ṣàjèjì lójú pópó tó jẹ́ kí ìrìn àjò yẹn ó máa lọ dáadáa àbí òjò ó lọ dáadáa bákan náà pẹ̀lú àjọ mú láàárọ̀ yìí ẹ máa gbàgbé gbogbo ẹjẹ́ wà nípínlẹ̀ ogun àǹfààní ìrèkún yín láti pè é ẹ ti ìpínlẹ̀ ọ̀ṣun àǹfààní rẹ o ẹ bá pé ètò yìí ètò èkó nìkan ni rárá o ẹ fẹ́ wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yìn lẹ lè tò yìí o ẹ fẹ́ wà ní kwara lójúgbà tí n bá tún sàlàyé pé general manager bond 99 náà alhaji abdulwaab alhaji akosile kwara n bàbá ọ̀gá dáadáa sí ni wọ́n ẹ jẹ́ wá láti òkè ògùn lọ́hùn fẹ́ wá láti ìlú ọ̀yọ́ lápapọ̀ ẹ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé màmá wa ọmọ babìnrin adé oníkẹwúrẹ́ aládéwòkè òkè ògùn ni màmá tí n bá sì fún wọn ní torí wọn fi ọtún wọn fi oṣù wọn bàbí kan jẹ tó túmọ̀ sí ẹ̀yìn lẹ́lẹ̀ ètò yìí olú èkìtì níbi wọn ti níyàn ẹmí ló ní ìyí ẹ máa ń bá wọn òdó àti èkìtì ẹ máa ń bá wọn jàbí yan bí ìgbà tó ẹ pé kwara ló níyàn irọ́ ẹ̀yìn kọ́lẹ̀ níyàn olú àti èkìtì ló níyàn ní ìwádìí sọ ìlẹ́jà ìjẹ̀ṣà ìjẹ̀ṣà níwèrè ìjẹ̀ṣà ní èrè mo fẹ́ sọ ẹ má ìkìtì òyìnbó ló níyàn àmọ́ ní ṣíṣe oní yìí ẹ̀wọ̀n méjì níyàn dáadáa ní ṣíṣe oní yìí wọ́n ní irọ́ o àwọn làwọn níyàn o àwọn làwọn níyàn o kìíní kan kìíní kan o alájà tí mo fún wa gbà ẹ wá gbà alájà lásìkò ìdìbà. Alájì àtàwọn ọmọ tí ń parun orúkọ yín tí omi tó ń darú fún láti bí ọdún méjì tẹ́ ń parun ẹ̀ náà ni àbí ní ìlélẹ̀. Odidi primero odidi lamata kọ primero. Bàbá. Primero ni.
1: Yeah. pode ser uma viagem lá, você pode ser, olha, pô, quando eu contar com ele, pode escolher ele, é bagulho, que vai vir, e olha, tá, você tá morrendo, não dá, mas tá, fica aí.
2: Aladim. Aladim. Quem é o nome da?
1: Boa, valeu.
2: O Luco MB1, Fola Tinubu, o Luco MB1, Fola Tinubu, tô suma área, papá. Legal, falei com o Sumaré. Olha, tu as l'eau du moto là, tu as parlé de tout moi. Encore une fois, il est pour les autres. On consomme un meilleur. À moi, il faut que tu sois là, on négocie le gomme, tu vois. On dit tout bas, on va. Aladi, Nigeria, l'Otan, Nigeria, pas là. On peut dire là, non. Là, là, non. On l'a l'air. Last year, the local
1: guy.
2: Most of the people who are in the city. Ìjẹ́ pọ̀ lọ́rù public works yìí báwọn òṣè tí ìṣèyí débi báwọn ọjà lé lórí ìmí ìfẹ́ báwọn ṣe mú náà kan bẹ tó ṣe pàtàkì rí ìṣẹ́ sọ sí májídú yìí ó ṣe pàtàkì ẹjẹ ń pè wọn ẹjẹ ń pè alájù ẹni tí ẹ má pọ̀ tó ẹjẹ ń pè aláwọ̀ ẹ̀lá lójú tí wọ́n ń bọ̀ mí máa bá wọn pàgìdì láàárọ̀ yìí máa bá public works pàgìdì láàárọ̀ yìí ojú ojú tọ́ mo ní ọ̀gá kan tẹ́ ń lọ ẹ̀jìnà fẹ́mi gbàlámọ́lá tí wọ́n jẹ́ ẹ̀ṣẹ̀tò di gọ́fúnà ìfàṣọ́sọ̀ tí n bá sọ fún ọba ìgbòho tẹ́ sọ yìí wọ́n máa ṣe láàrin wákàtí méjì mẹ́ta ni tí n bá sọ fún ọ̀gá ẹ̀jìnà fẹ́mi gbàmọ́ àwọn àdìbàlẹ̀ láyé tútù ẹ̀ka rọ́tà lórí afẹ́fẹ́ lẹ́wà ọ̀fẹ́ ìbámọ̀ alájì kan bá wa sọ̀rọ̀ lọ́wọ́ alájì akíngbò gbọ́lá wọ́n sọ̀rọ̀ nípa kòtò kan ní májídù tó ń da alákòrò ìlú láàmú mo fẹ́ kọ́ sọ fún ìfúnra wọn alájì alàgbà sáré láyé tuntun gbọ́ ibà yìí.
3: Ejo, WhatsApp, Ejo. Lagos abeokuta ẹsẹ gbogbo yìí ó ṣiṣẹ́ o
2: lóòótọ́ mo ṣàkíyèsí àwọn kan níbi ọwọ́ aago mẹ́rin ààbò òní lórí nídàájí èmi tí ò ṣiṣẹ́ àmọ́ ẹgbìyànjú gan ẹ má wàá dáwọ́ ìdúró àwọn bíi tíná ẹ̀wù tí ìmù dé àwọn èèyàn á fi àǹfààní pè lórí ètò ó lè má dènì gbogbo ẹ̀ láti máa pariwo lórí afẹ́fẹ́ mo láti kọ sáwọ́ sí igbákejì gómìnà tí wọ́n bọ̀ àti gómìnà lágbára ọlọ́run amojú ẹ̀rọ kádìrì ọba amojú ẹ̀rọ dr kádìrì ọbáfẹ́mi amsaf àwọn ni wọ́n wà nídìí iṣẹ́ òde works and infrastructure ó lè jẹ́ kọ́ọ̀fà tokunbọ ó wá ń jọmọ ọrọ ọṣẹ rẹ àtúnṣe ìlú èkó mo kí ẹgbẹ àtòúnbọ ọgá mi ẹgbẹ látìgbà adélé sómìdé ọgá mi mọ pẹ ǹgbọn mi ó kí ìdọbálẹ mi wà mí tó bẹ kí n kí lórí ìdúró gbogbo ọrọ ọgá mi yẹ kú iṣẹ gbà o ẹlò
1: ẹlò
2: tàbí ká pálọ ó yá ní kíákíá ní kíákíá èrò pọ gan tàbí bá sọrọ.

0: Ah, come on, Moru. àti ọ̀ kọ́lẹ́jì mọ́fí ọ̀tọ́mọ́báì bóòlù ẹ̀wò tàbáṣẹ́kọ̀ àníwọ̀n ò lè rí ẹmú tàbáṣẹ́kọ̀ àníwọ̀n ò lè rí ẹmú tàbáṣẹ́kọ̀ tàbáṣẹ́kọ̀ aláìsí ọ̀tọ̀ tó bá dé wálé àwàlà àpò òtútù yóò mọ́mí alájà kúrò àgbòdúgbò olúwa sọ́ni alájà àdúgbò ṣàìṣàì màmá dúpẹ́ cosmetic mami ìkéyàn ẹkú òtútù ẹkú àtìlẹyìn gbogbo àwọn ìtẹ́ ìlú fún olùjẹ́ tẹ́ ìgbùn lẹ́gbùn tẹ́ ìtì gbogbo ẹgbogbo ọmọ gbọ́ ibi òní pẹ̀lú náà lájọ́ lọ ewé ńlá ní ìpadà rúwẹ́rẹ́ ẹ ti ń fún ni nípadà dáko ẹjẹ lójijì alájà àdúgbò ṣàìṣàì alájà traffic irin lọmọ tí wọ́n jẹ́ chairman atayana ọ̀sọ̀lọ̀ elder atan gbogbo nàìjíríà mo kí yín o alájà àdéhùn lára àwọn elder atan ni alájà àdéhùn ní àlọ́pàájà bàbá mo kí yín o mo kí yín o ìrírí awakọ̀ ó sì máa bá yín lórí ètò yìí láìpẹ́ láti alájà àdéhùn alájì mojúlù bàbá tó lè bàdùn finance of the finance alájì tó tọ̀ kò ní bàjẹ́ fún yín lágbọ́ ọlọ́run gbogbo mo ṣe o kọ́mi oògùn yìí nígbà mi ayémakọ̀ ní bàbá dami nígbà property mo kí yín ká alájọ pàṣẹ ìtàkẹ́ tó pàṣẹ sunday alice lè délé pátá mo kí o tó ọjọ́ abẹ́rẹ́ ni o ní tù alára ni o alájẹ abiola làwà wọ́rí ọ̀ ní sífà mo kí aláìsà yìí jẹ́ sí lákè ìjẹ́ tí wọ́n jẹ́ olórí márùn-ún ní ìfòsodò gbogbo pátá mo kàn farasí kọ́mọ bọ́bára yìí nípa fáwọn akọ̀wé ní mẹ́rìnlá àtẹni àti alájì ọ̀tún lára sí ọ̀kan láwọn akànnì bismuth alájì ẹ bá ń kí alájà ìyá idris sáromẹt mo kẹyìn náà ìyá idris ní mushi mọ́mí dada kí o latúbà sọ olúwa ọ̀gùn láìpẹ́ olóòtú ètò adé olúwa adé fọláyìn òpàdé olórúkọ tèmi bóyá pàápàápàápàápà yóò máa yóò ó yẹ jẹrin agbára balùwẹ̀ ó yẹ jẹrin ó yà tọ́pẹ́ ó yẹ jẹrin
1: tọ́pẹ́
0: ò jẹ́
1: tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ́ ò jẹ́ tọ́pẹ

Ma fẹ́ ronú kò sínú lọ.
lọ́wọ́ yìí o torí pé kìnìyàn ti gbé ìgbésẹ̀ tó ń tọkalẹ̀ fún yín láti jẹ́ kí inú yín kó dùn lára ìgbésẹ̀ tí gómìnà gbé ó máa ní ẹnì kọ̀ọ̀kan mílíọ̀nù kọ̀ọ̀kan lòun kò kọ́ fi tàwọn lọ́rẹ̀ láti ṣètò ilégbèé àtàwọn nǹkan mìíràn máa fẹ́ ṣe bọ́ ṣe gúnlẹ̀ padà láti rí tó kúrò lótòrí orílẹ̀ south africa sí nàìjíríà padà sí ìlú bàbá wọn ní ìpínlẹ̀ èdò kò wá tọ́ sí ìjẹ́ fún gómìnà tó wọ́n sọ láàárọ̀ tèmi ó máa ń ṣèlérí fún ọ wípé ẹnikẹ́ni nínú wọn ọgbọ́n ìmọ̀ àti àwọn ẹ̀kọ́ tẹ fà àti àwọn iṣẹ́ tẹ kọ́ orílẹ̀ south africa tẹ òkú tẹ bá ti padà sí tẹ máa fẹ́ dàpọ̀ ẹ̀sì tó wa létí lẹ́sẹ̀kẹsẹ̀ láàyè á ní owó pàṣẹrẹ́ owó ìyàfẹ́ pé kò tó nǹkan tí ò ní pọ̀ tí èrè orí ẹ̀ tí ò ní pọ̀ táwọn dẹ́ máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ tí gbogbo yóò fi yí padà fún yóò wọn ní ẹni tó ṣe bí gómìnà nípínlẹ̀ ẹni tó jẹ́ akọ̀wé gómìnà dókítà pàtì ẹ̀bọ́jẹ̀lẹ̀ ló máa sọ ẹ́ dímọ̀ onílọ́wọ́ náà báyìí ó ní gómìnà ti ṣetán láti ń gbogbo ilẹ̀ ẹ̀fẹ́ ẹ̀rí pa ẹ̀rẹ́ gbogbo àwọn tó kúrò láti ojú south africa tó yẹ pé ọmọ ẹgbẹ́ onímọ̀ láti rẹ̀ ẹ̀fẹ́ pé mílíọ̀nù mọ́kànlélógójì 41 million naira òun náà ni bàbá yìí là kalẹ̀ fún gbogbo wọn láti jẹ́rìí sọ pé owó ilé ni o owó oúnjẹ ni o ẹ bá tún wá ṣe tán pé ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ta ọjà kéékèèké ìjọba àtìlẹ́ rẹ̀ ló ti ṣetán láti fi ní owó ìyàtá ní owó dẹ́pẹ́ owó tẹ máa tó lólẹ̀ kò ní tó nǹkan tẹ máa fi bọ̀lù kó tẹ máa fi padà sí gbogbo nǹkan tẹ fẹ́ padà sí torí ìṣòro tẹ fojú sí ní south africa tẹ́ tí wá délé bàbá yìí ẹ gbọ́dọ̀ ní ìṣòro mọ́ ni gómìnà ṣàlàyé ó dẹ̀ ṣèlérí fún wa pé gbogbo tó jẹ mọ́ ìrọ̀rùn pátápátá ló máa jẹ́ fún jẹ́ tiwọn ní ìpínlẹ̀ èdè ẹ káàbọ̀ ògbẹ̀yìn ọmọ orílẹ̀-èdè tẹ wá láti orílẹ̀ south africa balẹ̀ sí ìròyìn ní ìpínlẹ̀ èdè vangard tó tọ́ mọ̀ láàárọ̀ ìṣẹ̀lẹ̀

Bàbá ìgbà tó ń bẹ dúró dùn ṣe o.

ẹ̀sán fún mi pamọ́ àwa bí mi ṣẹ̀sí ìdè mi já ojú tó bá pàkókò ẹni ṣòfò ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà bàbá àgbà wà ní nọmba 20 amoka street daily ara bus stop off abarajẹrun ìfọ̀tún lagos state ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859 lẹ́ẹ̀kan sí 0806821 6859

0: African Democratic Congress látàrí pékinì látàrí ìbò abẹ́lé tí wọ́n ṣe láti yan nìkan sí kejì kò kọ́ sí kejì nínú ìbò 2027 tó máa wáyé eléyìí tó ń ṣe nínú ẹgbẹ́ wọn jẹ́jẹ́ mọ̀ pé àwọn kọ̀ọ̀kan ní tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Nasarawa ní ìpínlẹ̀ Kogi Cross River Anambra Oyo àti ìpínlẹ̀ Èkó wọ́n máa ti fẹ̀sùn hàn kódà wọ́n ti taari ìwé sí àjọ INEC pé bóun ló ṣe jẹ́ o àjọ INEC dẹ̀ ń fún wọn létí pé lẹ́yìn ìbò abẹ́lé tẹ̀ ṣe ní ẹgbẹ́ òṣèlú pé àwọn tí wọ́n taari orúkọ wọn sọ́dà wọn òun náà ni àwọn ojúlówó táwọn máa taari tó máa dúpò sípò sí ìkan sí kejì tó fẹ́ dúpò fún lọ́dún 2027 ni àbá gbàgbé nínú ìbò abẹ́lé tẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ṣe ìjẹ́ mọ̀ pé àwọn bíi àádọ́ta náà ló bọ́ síta tó dẹ̀ tó ń ṣe ìbò náà ṣùgbọ́n tí kádàrò ṣe àwọn kọ̀ọ̀kan lóore àwọn tí kádàrò ṣe lóore náà máa fẹ̀wò náà nínú ẹgbẹ́ náà pé bóun ló ṣe wá jẹ́ àwọn náà wọ́n dìbò abẹ́lé àwọn tẹ̀ wọlé ṣùgbọ́n nígbà tí INEC ó taari orúkọ wọn àwọn ẹgbẹ́ òṣèlú ó taari orúkọ wọn sí àjọ INEC orúkọ àwọn òṣìlẹ̀ nípa àdé èyí gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn wọ́n máa fi gbogbo wa pé àwọn ò ní gbà o àyàfi tí ẹgbẹ́ òṣèlú ADC wọ́n bá wọ̀ nàbà tó bá ṣe ìbò abẹ́lé mi kó tó di pé ìbò gbogbogbò 2027 máa wáyé ṣùgbọ́n lára àwọn tó gbé àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC máa fi ń sẹ̀sùn gbogbo àwọn tọ́rọ̀ kọ̀ tí wọ́n ní ìpínlẹ̀ Kogi Central Cross River Anambra àti Oòní ìpínlẹ̀ àti ìpínlẹ̀ Èkó pé ẹ gbogbo ẹ̀ àwọn òbẹ̀ ìfẹ́ bá ní ẹfẹ́ tí gbogbo wàhálà báyìí ó lè jẹ́ ìdíwọ́ ìdùnà kẹ́gbẹ́ òṣèlú ADC kó máa rọ̀wọ́ pọ́nlá lọ́dún 2027 ṣùgbọ́n gbọ̀ngàn tó fà lọ wọn ní láìpẹ́ lájọ wọn máa ṣe pàdé gbogbogbò àti àwọn nínú lọ́rọ̀ láti wá láti yanjú aáwọ̀ tó wà lára àti àwọn tó ń bínú lórí ọ̀rọ̀ pé gbogbo àwọn tó ń taari orúkọ wọn sílé sí àjọ INEC òun náà ló máa dúpò jọ ní kejì ṣùgbọ́n àwọn tó kù wọn láwọn ò ní gbà gbọ́dọ̀ ọ̀rọ̀ yìí ṣe jẹ́ tẹ́ bá lọ sínú ìwé ìròyìn ní Vanguard láàárọ̀ tèmi ẹ máa kà á lẹ́kùnrẹ́rẹ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ yìí ṣe jẹ́ ṣé wọ́n ti yanjú ẹ̀ láàrin ara wọn ẹ lọ sínú ìwé ìròyìn kẹ́ẹ̀ kà á lẹ́kùnrẹ́rẹ́ o.
1: Àtẹ̀síwájú ọlọ́jọ́ bí èmi ní ká kí n ṣe púpọ̀ ẹ̀sọ́ máa di ọ̀túnba Káyọ̀dé Àrẹ̀mú tó bọ̀ wà lé JP tó tásìkò bí ọ̀túnba Okumulero Àgọ́ Wòye Kingdom wọ́n ní èmi ni wọ́n pé 79 years ọ̀sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láyà sí lálàáfíà àrà gbogbo ẹbí yìí kò ní ká kí n yíò.
2: Láàárọ̀ yìí mo ti rí kí àgbogbo ẹbí bàbá wa Ọláwálé Revival àti àwọn ọmọ wọn àti ọgbẹ́ bí wọn pátápátá àgbàdìbọn Revival àti Lọlá Revival dé ní ìlú ẹbí orílẹ̀ èdè màmá wọn àti ìjíṣẹ́ Revival àwọn ọmọ wọn lọ sí ilé ọlọ́run tẹ wọn sí àpẹẹrẹ ọlọ́run ẹ̀dá àwọn pọ̀ kẹ̀kẹ́ bí
0: balogun loruko mi to ko ni ore oyin se si wa jo se ten te ti si wa
3: not fm like to the line e kesi wa ko kari aye o
4: aje mare o ore ja to se kari ati mami e ke ti wa ko lowo konde se 92.9 lo se to pe ka ko lowo aja ka je oja labala oro aje
5: kò sí alẹ kankan bí kọtẹni kan lè ṣe fún yín ló jẹ kí wọn máa ṣe special promo yìí sori tó bá fẹ ra ìlàjì 300 square meters lọwọlọwọ báyìí iye tí wọn gbé kalẹ 600,000 naira ni àmọ bẹẹ bẹẹ kọ pé ẹsẹ ti ṣe promo fún wa ń bẹrẹ pẹpẹ yìí wọn gbé 200,000 naira ẹgbẹrún lọnà ìgbà náírà kúrò lórí ẹ ẹwà kà á ní 400,000 naira fún app in plus o 300 square meters promo price ni o 400,000 naira àǹfààní yẹn dẹkẹrẹ

0: tẹnu aláṣẹ àpolùbárí ẹni tó fún yìí pé ẹni san ₦150,000 lásanlẹ̀ deposit san ₦150,000 gẹ́gẹ́ bí àsanlẹ̀ deposit ilẹ̀ ti di tiẹ̀ so wà lọ́wọ́ tó kù bó bá yẹ kí á fún yìí tó bá tó wù kú kúrò ní ₦400,000 ó ti kú ₦250,000 ìwọ sọ pé báyìí ló ṣe san fún oṣù mẹ́rin o kò ní lédè nínú no interest ní wàá dẹ̀ spread yẹ for 4 months dákú wàá jọ mi o tó o bá ra two plus 500 square meters ìwọ san 150,000 ó pín sí mẹ́rin nìyẹn ó pín 600,000 sí mẹ́rin ìdá mẹ́ta tó kù bó o ló ṣe san fún oṣù mẹ́rin báwo sọ̀rọ̀ kò sówó èlé lórí ẹ̀ kò sí wàhálà kankan ò ń sanwó ò ń gbàwé pé mo ralẹ̀ ìyẹn sales agreement láàrin ìwọ àti television company gẹ́gẹ́ bí jẹ́ títí láéláé tó wàá gbọ́ mi ìwọ tí ẹ̀ ṣe kó wá wò yálẹ̀ tó dáa ní àbílẹ̀ tí ò dáa ní wá wò kó wá wò bẹ́yà gbogbo bí ó wà dára àbí ò dára ìyá ṣe é bẹ̀ sátidé yìí wọ́n á lọ fún ìfẹ̀sùn tó o bá yá ní ráyè sátidé yìí wọ́n pé television point pé èmi ò lè ráyè sátidé tó ọjọ́ báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò bí wàá ti lọ bóyá jẹ́ ní office elevation point fún ẹ pé o wá torí heritage garden tó wà ní mòwúrọ̀ padà ogun state ni o ó fẹ́ kọ́ ọmọ ẹ lójú onílẹ̀ yẹn gan òpọ̀ mo ṣe gbọ́ lẹ́nu ọ̀gá onílẹ̀ yẹn òpọ̀ ọ́fíìsì wọn wà ní nọmba 74 ẹ̀jẹ̀dá ìdúnú road oore local bus stop nínú ilé epo nnpc tó wà ní oore local bus stop ìyẹn tó bá ti wọlé pé building tó wà ń bẹ̀ office television point ni ó yá àwọn ẹ̀rọ bá sọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn ni elevation point 09 0 3 3 1 9 3 5 0 5 0 9 3 5 0 5 0 5 0 8 1 3 6 6 9 9 9 5 9 0 8 1 3 6 6 9 9 5 9 ìkànsí wọn lórí instagram àti facebook elevation point ng wàá jọ pọ̀ ní ìtàdú website fún owó àwọn gbogbo àṣeyọrí elevation point lórí website wọn www.elevationpoint.ng elevation point heritage garden mòwé ọ̀padà jẹ́ ńlá mútèmi gbogbo tán.
1: ọ̀rẹ́ ìdájọ́ ṣe dàbí àti mọ́mí ẹ ti ṣe wá kó lọ́wọ́
2: Bọ́ọ̀dẹ̀ fún àwa ọmọ ẹ̀dá ènìyàn tí ọdún mélòó kan sẹ́yìn kò sí tó gbọmọdẹ o pàtàkì jọ láyé òde òní ìjẹjẹ mi tó kàn bẹ tí àwọn èèyàn ń pè ní sólà ẹnu òpin oríṣiríṣi bí òwá láti wá ṣàlàyé oríṣiríṣi àmọ́ wá láti wá ṣàlàyé pé gbogbo ẹnikẹ́ni tó máa ń lọ́wọ́ rí ọ̀fẹ́ àti bá mi pàdé lónìí tó ní mọ̀lẹ́bí kan tàbí òun ti kala rẹ̀ ni tàbí ní ẹni tóun mọ̀ pé ọ̀rẹ́ òun ni iṣẹ́ tó ń ṣe jọmọ́ káfí òòrùn àti gbogbo ohun tó bá jọ mọ́ ohun àlùmọ́ọ́nì tí ọlọ́run bá fi sí èké wa lórí ìlú àlàyé tó ń sọ di ohun àmúlò ohun àmúṣagbára irú ẹni bẹ́ẹ̀ kó sọ fún ẹni yẹn kíákíá kó pè é lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé kò yẹ kí bond 92.9 bóyá ẹni yìí mọṣẹ́ àmọ́ kò sí ìrànlọ́wọ́ ọmọ tó bá sí pálá ń gbé o iléeṣẹ́ rẹ̀ tí kò kó máa rewájú àdúrà yìí ní í dó látàrí pé kò sí ìrànlọ́wọ́ owó àti àwọn àmọ̀ràn àti gbogbo ohun tó ṣe pàtàkì fún ìdàgbàsókè ṣe ń dùn àmọ́ ní òótọ́ ẹ̀dá tó sì mọṣẹ́ rẹ̀ ni mo sọ nípa solar energy tàbí kí n pé energy company tó ń gbọ́ mi èyí sókè o md ẹnu lásán lè ń jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ṣe àṣeyọrí mo nílò ní ayọ̀ fún lónìí arákùnrin tí mo gbé wá sórí afẹ́ wọn jẹ́ amojú ẹ̀rọ electrical electronic engineer ó kàwé kẹsẹ̀ járí tí wọ́n sì ṣe àṣeyọrí tó ní kìnní ní ilé ìwé gíga tamọ̀ sí confinal university wọ́n sì jáwé olúborí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn aṣíwájú nínú àwọn akẹgbẹ́ wọn.

0: ọkọ̀ ìtàkùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí ni. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àrẹ kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Starter àti látara ẹ̀wà sóyà, àlùbọ́sà àdó chili àti kòlókòló.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
1: Maggi Starter yóò sọ gbogbo oúnjẹ tá a sì gbé wa.

0: Man Nigeria. Ewelewo, a car bus, no parish of the Fem 2.9, Lenny Tuesday. Alage Joe, Ali Tuashi, then, Karma Buba, when Rush of Amia, Laura D. In Nani, the Republic, I do a doctor there, like I do, or Chuko. If I let you open a house, so I know the E, in France, at his penny. Oh, I'm not going to lie, I'll put it away. Paka Jari Lai, no more, Yamegi, Yagwe, where you call really, Lenny, Mbappe, ati Yami Lama. Ya kwa mbele uto wa rani tokta ni farawa ya mbele Iji mji na suri Chuba Orale Paulu Idajwa sani 90 minutes Na yos shidajo Tabara udaja Na ni Itu wa sigba sani Iko Spain afa Paulu France Lori kori chuba Ole yato Yugwe lo Masu stia woli wa kwe nunu cha Ya maa si pade Eli hala nili Ah, o pade Klein Mbappe, o si jawan seman, so li kwe, uwe chon si basse yi, ni kwa pa jara wang gan gan, ega di yi, si jiru ali ni kwe, ki kwa ya, ki kwa si ya, le man, bwa kwa fun, kwe le de Barcelona, wani, osa man gudu, ko si jama bawa ni, si bwa gwe, wani, orwere, orwere fwe, la son yi, a le, ni yon si, ya jo, ba kana re, wano jiru ya kwe, Klein Mbappe nan, la wang ton si basse yi, o ti pa dan ori, ni fwa so li bwa kwe, kwa France, ni ori e de gan gan te ko be lati be pe ko ti kala no pe ni kan ba ti won fi compare pelu Yamela ma role de Barcelona le Spain long te gbe inu ko Barcelona ni won tin so yen mo ju be lo eni na la bo yi lo la go mejo gerege la sale to ni oro pa nu we ko bo se an ku Yamela ma enu jowo ya gan gan ni bi aso ba re mo na ti se yo gbe lo ko lati de so pe wa wo yi omode yen oun fe ran ya ni so be ni nga ba ko wa ko la ara wa a mo ni gan to ko gba sun lo ye bi e ti ri ni la bala de mi na mo yin ore lo lu fe yin mo bi so lo odin le ji ti ni ke je bi asa ni
1: e ku oju mo le kan se yin lo lu fe lo ri papa ti le se wa bon 92.9 Ibrahim Olale ko IB Sport le mu je be ni bi le ji se so la de kan pe emi le ni je eni abelewe France ati Spain da lo ma jawe olubori ta lo ma wo final ti ipele asekagba se France ni se Spain ni bo te je pe awa kan lebe kan France la di bokun ti nkan to ko wa pelu Spain Yami Lawalu la ma ya walu ko si nkan to ka wa pelu yen France ati Kylian Mbappe awon na ma ti ni e fun won ni ale yi sugbon enu ko ni o fi se ese na ma fi gba 90 minutes lo ma se dajo ti 90 minutes o ba se dajo yen bo je extra time ati penalty oga kan sa ma jade ni ifese won se yen ni emi lo ba fi wa ma duro di en to ma jawe olubori la àwọn Argentina àti England ọba fún mọ ẹni tó máa wà ní final bẹ́ẹ̀ ti ṣùgbọ́n bẹ́ẹ̀ ìròyìn yẹn wá nìkọ̀ọ̀kọ́ ẹjẹ́ ń bu sáré lọ sí ibi abala transfer market níbi tí àná alánà ni Manchester United wọ́n kéde pé wọ́n ti ra agbábọ́ọ̀lù Chelsea ní Andre Santos agbábọ́ọ̀lù jẹ́ pé nígbà tí gẹ́gẹ́ bí pilot ṣe máa ń sọ pilot máa ní kọ́pù oníki kọ́pù oníki níkì ṣùgbọ́n lánà àwọn olólùfẹ́ Manchester United bọ́ ṣe rí pé wọ́n ra agbábọ́ọ̀lù ẹ̀yìn kan ẹwọ́ ní ẹyọkan náà ní balẹ̀ nínú ẹnu wọn dáhùn sọ pé ikọ̀ tí ò bá ti ní club world cup tí ò bá ti ní world champion nínú ikọ̀ rẹ̀ tí ó jẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ kankan ò jẹ́ world champion ìgbé kan má bá wọn sọ̀rọ̀ kankan lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti ní world champion lọ́kàn
0: wọ́n ti ní world champion player ní ìjẹ́ tó túmọ̀ sí pé agbábọ́ọ̀lù jẹ́ pé òun náà ti ṣe oríire nílẹ̀ àgbáyé ní orí àgbáyé ṣe ó ti dapọ̀ mọ́ ikọ̀ mayu náà ní báyìí ó jẹ́ orí fún ikọ̀ mayu ṣùgbọ́n jogbo ẹ lọ sọ̀rọ̀ nìyó ìṣá ẹ má jẹ́ aṣọ ara wa o akáwá kíríkírí wọn sọ tó gba ife ẹyẹ àgbáyé mọ̀ sí world cup gangan náà lè sọ pé àbí ẹni kíkọ́ ká ló jẹ́ pé lára àwọn nǹkan gbòógì tí wọ́n yé ẹ̀dá tún lè mú yan gan fẹ́rẹ́ gbàgbà world cup àgbáyé gangan tó gba àgbáyé tójú wò èyí òun gan tó tó ojú owó kọ́ọ̀pù ife ẹyẹ tó ṣe mú yan gan.
1: Ẹ ṣé ká wá sọ pé
0: ó ṣe tó sọ yẹn
1: ṣé ká wá sọ pé Enzo Fernandez ṣé ká wá sọ pé Enzo Fernandez tó double world cup champion ni.
0: Ẹni tó gba
1: owó tọ̀
0: ikọ̀ ẹgbẹ́
1: ó ti gbà
0: tabasọ nípa
1: ẹ̀ ó ṣe wá pé
0: ife ẹyẹ yẹn
1: òun ṣe
0: ara jẹ ní ẹrẹ gidi
1: torí val ife àjọ tó ń ṣe àkójọpọ̀ àwọn world cup ọbẹ̀ ẹ̀ wọ́n sọ pé báyìí sì 2030 wọ́n máa ní abala mi eléyìí kò ṣe é ṣe dẹ́gbẹ́ sí máàjù tí wọ́n bá ṣe dáadáa.
0: èyí tó yẹ kéde
1: wọn lè
0: gbé kọ́kọ́ ẹ̀ tó wà lóyún ti sọnù ẹ̀ ti bàjẹ́ wọn ní pé ìtẹ́jú yẹ ti yẹ kí ikọ́ kí ìmọ̀lẹ́nu. àwọn ọ̀rẹ́
2: Thank you. pàtàkì ó ṣe kókó tó gbọ́ wá rí bẹ́ẹ̀ tí ẹ̀yìn ti gbọ́ nípa àwọn ìgbèjì tó ń jáde láti iléeṣẹ́ tèmítayọ pàdé medical nigeria limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ nafdac ti kọ́ wọ́n sí ọ̀kan lára ìgbèjì bẹ́ẹ̀ ni mustard capsule tí òkìkí rẹ̀ ń tàn jòyè kárí ayé tó ń gbani lọ́wọ́ egungun ara tó ń fọnni oríkèéríkèé ara tó ń dunni ìbàdí tó ń fani fo tó bá di pé ìgbà rò kúrò ní gbogbo kéèyàn má ìdàgbà tó nǹkan tó ti máa tẹ̀lá kéèyàn má lè rìn láti èkó lọ́kàn dé ìkejì kéèyàn má rìn kẹ̀gẹ́kẹ̀gẹ́ bí arúgbó orúkún tó mú òkèèké kí àti bẹ̀rẹ̀ tàbí dìde sókè kó di gbọmọ ti tó mustard capsule ní egbòdi téèyàn lè lo tí yóò tún rò ní ẹ̀fẹ́ lómi mustard capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
3: Ìdán ò ṣe yí àárẹ̀ ara ló ń bá níjà ẹsùn bó ṣe ń ṣe ní ká gbọ́.
4: Ìgbọ̀ ọmọ sami, ìṣọ́ ọmọ mi sọ, oríkèéríkèé ara ń dùn mí. Ìgbà dídùn ìdárogo jẹ́ tèmi, ìlérí ògbó náà ló kejì
3: mọ́. Àárẹ̀ ara ni oògùn kéèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó. Mo mọ́ sí kàfọ̀, egbòdì tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ
2: iléeṣẹ́ tèmítayọ pàdé medical nigeria limited ló ń ṣe mustard capsule jáde láti mú pharmacy tó súnmọ́ yín ẹ̀pẹ̀ 08103369434 egbòogi míì ní bíọ́ǹsì capsule tí òkìkí ẹ̀ ń kàgbé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani tàbí tó ń yún ni nǹkan tó ń rìn tàbí gúnlẹ̀jẹ̀ káàkiri ara pajápajá tó ń múni lọ́wọ́ lẹ́sẹ̀ bíọ́ǹsì capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
3: Ọ̀rẹ́ mi ó ní nǹkan mọ́ ọ̀rẹ́ káàkiri ara ẹbí kòkòrò tàbí bí àrùn ara tó máa ń yan lẹ́yìn rẹ̀ ẹgbẹ́ kan ẹ máa ń kúta ìta yìí ìjọ farage mi o.
4: Ọ̀rẹ́ mi pajápajá kọ́ iṣẹ́ ara fífà so ọwọ́ àtẹ̀sẹ̀ tó ń kú rírì kúta ìta yìí.
3: Gbogbogbò ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí ìbò ṣe dára tó ní bí àǹsí kàṣù yóò mú òkun dé bá ara tó ń ta ni ara tó ń yún ni iṣan ara tó ti rẹ̀ àjí pépé arúgbó àtàkébé pajápajá wà dìgbà nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórà ojú abọ́lẹ̀ kedere ìdàrọ̀ oorun sùn ewé àti ibo ilẹ̀ wa ni wọ́n fi ṣe bí àǹsí kàṣù jáde àjọ nafdac fọwọ́ sí iléeṣẹ́ tèmítayọ pàdé medical nigeria limited ló ṣe bí àǹsí kàṣù jáde láti mú pharmacy tó súnmọ́ yín ẹ̀pẹ̀ 08103369434
2: ẹni olùgbọ́ mi egbòogi gbéra fún haba capsule tó ń jẹ́ kára ọkùnrin tó pọ́ kí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà fún ọkọ wọn gbéra fún haba capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.

Valid while stocks last. Me and Maggie, so good together.

Ibrahim,
I'm going to go to the hospital.

ọmọ kékeré ń dá kelúkelú ẹ fi sílẹ̀ ẹjẹ́ tó ní adá àgbàlagbà ló ń dá kelúkelú ẹ fi sílẹ̀ ẹjẹ́ tó ní adá ìgbà tó bá dùn fọlẹ́ ara rẹ̀ àrò bẹ́ẹ̀ni kan sọ pé ta ló ń bẹ́ bẹ́ẹ̀ni kan sọ pé ta ló ń bẹ́ o ayé aṣọ́kó ní pẹ̀lú pé olúwa ń bẹ́ akú wẹliwẹli òkè yìí èmi sanwó òdìdó wa o bẹẹni bíkìlà bá àbẹ̀lẹ́ sẹ́kò ní dára òkè ilé wa kápẹ́ńtà tá àbẹ̀lẹ́ wẹ̀ èmi sórí òǹgbẹ ilé wa o àtẹ́gùn burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ òjò yóò ní sanwó òdìdó wa o ṣùgbọ́n eré ọ̀lẹ́ lọ sí ọ̀dọ̀ ríra kọ́ ìṣe rẹ̀ ní oṣù gan-an ayé da ìbọ̀sí sójú gọ́tà gbogbo àwọn èèyàn kẹ́ gbọ́n tíjọba ń wí wọ́n lálàáfíà ń ṣètò òdòdó èyí bẹ́ẹ̀ ni omi òjálé àgbàrá ọjà ṣọ́ọ̀bù kò yẹ ẹ̀jẹ̀ gbé wọn tó ìbọn ẹ ti ń foríko ààrẹ foríko àpẹ́sùn lọ rí ara yín là ń lọ mo kí gbogbo orí adé bẹ́ẹ̀ ni bàbá mi wíwà nà tòlú mo kí gbogbo orí adé pátápátá mo kí gbogbo ẹ̀yìn ìjòyè mo fi àwọn ìjòyè onífìlà funfun mo kí gbogbo ìjòyè nípínlẹ̀ èkó ẹ̀yin bá ní ọkọ̀ ọ̀lú mo kí dénúdénú mo kí jọbajọba mo kí ẹ̀yin ẹ̀tọ́ bẹ̀rẹ̀ látòrí ọlọ́pàá tó ti dé orí èmi ní ti jìláńté mi àmọ̀tẹ́kùn ni neighborhood ni mo kí gbogbo yín ẹ̀yin ká tọ̀ ẹ̀yin ẹ̀jẹ̀ lè mo dúpẹ́ mo sọ pé dalẹ́ wọ̀ bí mo ti ta lẹ́ńtọ́ àtàwọn ọlọ́pàá kó máa ṣe kí mi tó ń bà dẹ̀rùn olóde torí àjèjì ọwọ́ kan ò jẹ́ ìdórí ọwọ́ kan ò ṣe é pàtẹ́wọ̀ tí mo bá ti ń sọ lẹ́yìn sọ torí pé kí mi tó ń bà dẹ̀rùn olóde ẹ̀yin òbí alágbàtọ́ bẹ̀rẹ̀ látòrí grafagrama dádì mọ́mí ẹ̀yìn ẹ̀gbẹ́ ẹ̀yìn àbúrò àtẹ̀yìn tá a jọ jẹ́gbẹ́ dédé ẹ̀kú ọjọ́ mẹ́ta tó ẹ̀kú àdúró ti ń lórí ètò yìí pẹ̀lú àpọ̀lọpọ̀ àdúrà tẹ̀ ń gbà pé ẹni ọmọ pé tòun ò ní wáyé láì mọ́ ní àkòrí tó tìmọ̀ ní òmọ̀ àkíkà ò ní ti.

ṣà ní ọ̀rọ̀ ẹ̀yẹ máa wo ẹ̀jà rọ̀ mi láìpẹ́ ọjọ́ tó ń bọ̀ ọjọ́ tó ń jọ́tọ̀ tọ́wọ́ ìjọba àtàrà àti máa tẹ ìwé àdúgbò láti ó yá gbẹ̀rù rí ọlọ́tà yìí ẹ̀jà ní ọ̀rọ̀ tọ́wọ́ pálábà rẹ̀ ṣe kí ló dilẹ̀ lẹ́yìn àtòkù jẹ́ rẹ̀ kí àwọn àrà ló dilẹ̀ lẹ́yìn àgbẹ̀ kí ọ̀pálábà òyìnbó rẹ̀ ọ̀pọ̀ tó nígbà àtọ̀ rẹ̀ ò ní sí mọ́ óyà ẹyin ọmọkùnrin dé ọkẹ olówó olówó alọkọlóhunkígbe ọmọ àpàtàkò àpàtàkò gbẹtìkò onítìǹkó lọjà àbọmọ ilé ń gbé pala ní pala ẹta míì ọjọ tó ń bọ tọwọ tẹyìn ẹyin kẹ ẹ lè sàmì ọrọ ìbéèrè àdúgbàjà ẹ ọjọ tó ń bọ gbogbo ìwà ta ní òun mi yìí ayé pàlẹtẹ ntutọ tó ń jẹ yìí. Sọ́la rẹ̀ dákẹ́ mọ́ lu ẹrẹ́ ní ọba ọjọ́ kan ń bọ̀ ọba ni ọ́ tó lù rẹ̀ tó kó dáa kálí sọ nípa tẹ kó sèwọ̀ tó lè ṣe ìjòyè ni ọ́ jẹ́ kí ó kọrin rẹ̀ kì ọ́ baálẹ̀ ìlú ni ọ́ fún àdúgbò rẹ̀ tó kó dáa báà lè sọ rẹ lójú ẹ á lè sọ lẹ́yìn ẹ bó o bá lọ tán pásítọ̀ ìyẹ̀jú darí ìjọ rẹ̀ kó dáa ìrẹ́ imam jẹmọ ò gbọdọ dàrú lórí rẹ ọjọ kan bọ tá a bẹrẹ lọwọ ẹ pé báwo ló fi ẹsẹ lò gbèsè ayé ẹ ọjọ náà ni ló dilẹ lẹyìn aṣojú jẹ tọwọ àràjọ dilẹ lẹyìn àgbẹ tọpẹlábà òyìnbó ọfọ tí ò ní tó nígbà aṣọ rẹ mọ gbogbo oníṣẹ bí ọjọ kan bọ tí wàá di àbẹgbé ó mà ní kò sí ìrònú kí ìwàdà níta òkú mọ èmi ló gbójúlé tó mọjọ ọkú ní dẹngbẹrẹ níwọ̀n ní sọ̀rọ̀ ẹ lójú ẹ wọ́n á sọ̀rọ̀ ẹ lẹ́yìn ẹ bó o bá lọ tán ó lè di àsòrò súnmọ́ àsòrò kòkó tó sa àtikó tó jẹ àsòrò yà fún un ká ló fi ẹ̀gún lé fún ẹ tó lè tọ́jú ìṣòro ẹ ọjọ́ kan bọ̀ ọjọ́ kan bọ̀ wá jọ́jọ́ kan ìrí ẹ sí èrè tó lọ́lọ́run ò sí báwo ló ṣe dénú ìyá rẹ ṣe bómi ni ọ́ká tó sọ ọ́dọ̀ ọmọ dàdà ìbọn ní báyìí ló gọ̀ tó ó tún gọ̀ séjúmọ̀ rè ọjọ́ kan bọ̀ tó mọ̀ pé olúọba mi ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ tó gbé apá tí ò ní ṣe gbé kẹ́ni tó lé bébébébébébé yìí tí ò ní ṣe sọ̀rọ̀ mọ́ ọjọ́ náà lọ́ mọ̀ pé olúọba mi kàárù tó bómi mu ìwọ sọjú fẹ́ cocaine colorado sk ìwọ yẹn láàyò ní mímu ọjọ́ kan bọ̀ tó mọ̀ péjọba ń bẹ̀ ọjọ́ kan bọ̀ tó mọ̀ ìṣe ọgbà ọba wèrè wà ìrẹsì mẹ́fà terrorist boko haram iswa ọjọ́ kan bọ̀ tẹ́mọ̀ tó lu ọba mi ń bẹ̀ wà láìsàlà ẹ̀yin fọ́ wà lọ ẹ̀ àpamọ́ lẹ́kún jayé ẹ̀lẹ́ o ẹ ti ń ṣe ẹ ti mú jẹ àbí ọjọ́ kan ń bọ̀ tẹ́tà ìjọ ọlọ́run ọba mi ń bẹ ìjọ tíṣẹ́ bá já tí mùkún bá gbọ́n tágbọ̀nrín ìgboro tó bá di àgbọ̀nrín èèyàn ọjọ́ náà ìtàkùn tí ó mú ọmọ ẹkùn náà wò tẹ́tà ọ́fíìsì ni ẹ̀dá ń pẹ̀dá ẹgbẹ́ ẹ̀ lẹ́kún ọjọ́ kan ń bọ̀ pálágbára méjì ó pàdé ara wọn lórí afárá ọjọ́ náà lọ́ máa yọ ọmọ kódò ní ńlájà ọmọ iléèwé tó lóyún tó ń gba abẹ́lí ìtìmọ́nú tó ń lo gádù ọjọ́ kan ń bọ̀ tí kò ọ́ taari aṣọ ọjọ́ náà lọ́ mọ̀ pé oyún oṣù mẹ́sàn-án ọ̀farasin bàbá onílù tó ń bèèrè ní olókù ẹjọ́ níbo lè fún gbẹ́kú níbo lè fún gbẹ́kú ọjọ́ kan ń bọ̀ tí wọ́n bèèrè lé bàbá onílù tó kú kí ni kì í jẹ́ kágbàlagbà òbínú náà tọmọdé tó paṣọ àgbàmọ́lẹ̀ tó tún lẹ́nu àgbárùn nítorí ọjọ́ àṣepa kú ni tí kò ìyàwó pa tó pa á tó pọmọdé ti kú èsì tí wọ́n bá ṣe fún mọ̀lẹ́bí rẹ̀ lórúkọ tí mọ̀lẹ́bí ò sọ ni ọmọdé tó fò fẹ̀rẹ̀ tó wò dé àgbà ọmọlẹ́yìn ló ṣerú ẹ̀fún ló ṣerú ẹ̀fún náà ó tiẹ̀ ti ń ṣe báyìí ọ̀rọ̀ ègún ni kì í ṣèpè ègún kan ti ń jà bí èpè lọ́ọ̀kamà ni ẹni tó bá ní bẹ́ẹ̀ni lọ́ọ̀kamà ni ẹni tó gún ni lẹ́yìn ẹni ó kó fà ni ọjọ́ kan bọ̀ tójú ó kojú tọ́rọ̀ ó tún ń sọ tójú bá sì kojú àlámọ́ tọ́ tójú bá kojú tán ẹnu àwárí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀.

0: ilé náà ló wá ń sọkòlù yìí. Ṣé ẹ rí pé ẹni tí ò bá mọ bí òjò ti ń pa á bọ̀? Bẹ́ẹ̀ bá parú ẹni bẹ́ẹ̀ sílé, kò lè rántí ọjọ́ kẹgbà sílé o. Ṣé bá kọjú sí ẹ tó ta o? Nínú àmọ̀ràn. Wọ́n bá kọyìn sí ẹ. Kó o ká ni wọ́n wí fún ọ. Rántí ọjọ́ kan ló kù wọ nìkan o. Kò ní bẹ̀rẹ̀.
1: Gbogbo ẹ̀yìn arìnrìn àjò pátá tí ẹ bá ń lọ sáwọn ìlú tí wọ́n tètè kàn wọ̀nyí. Lufthansa Motor ní ẹ máa bọ̀ ní nọmba 185 Abẹ́òkúta Expressway Lufthansa Plaza Ìyànà Pàjà Lagos. Ọkọ̀ Ayọ̀lẹ́bá, Oṣogbo, Ọ̀yọ́, Lautegate, Fìdítì, Awẹ́, Jóbèlì, Akínyẹlé, Mọ́níyà, Ìró, Gbọ̀ngàn, Ọdẹ Omu, Ṣépé Omi, Ẹdẹ, Oṣogbo, Ìrépolì, Ìkírun, Inisa, Kùkù, Kóńtà, Ìjàbẹ́, Ìlàudò, Ẹ̀rinlé, Ọfà, Àjàṣẹ́ Ìfo, Òrò, Òkè Onígbìn, Omuaran, Landmark University, Àkòdá Ẹdẹ, Owóde Ẹdẹ, Ìlọrin, Ẹyẹ Nkọrin, Ọ̀tẹ, Gbèríà Lìmì, Tàlẹ́ǹ, Tánkè Òkè Odò, Jẹ́nẹ́rà, Máràbá, Àbújá, Òkéné, Lọ́kọjá, Kàdúná, Kánò, Zaria. Ẹ fẹ́ ṣáàtà ọkọ̀ ni àbẹ́ ẹ fẹ́ rùn ránṣẹ́ sáwọn ìlú tí mo ti fètè bà wọ̀nyí. Ó yá ẹ máa pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08062732066 tàbí 08038484268. Bóde tún jẹ́ 08038590064.
2: Adélẹ́gẹ̀ ní Tokyo, iléeṣẹ́ kan ara ọ̀tọ̀ níbi tí wọ́n ti mọ́ ti fi tẹ̀jọ̀ nípa ká ṣe ìtọ́jú àwọn àìlera ẹsẹ̀ tàbí àìsàn.
3: JGN see something, say something. Ẹni tó rí lè má pa, ẹni tó pa lè má mọ̀, ẹni tó mọ̀ lè má kún. Àgbàjọwọ́ la fi sọ̀yà, àjèjì ọwọ́ kan ò gbẹ́rù gbẹ́rù. Àjọ Akíndúlá ṣe púpọ̀ Nàìjíríà. BGN ló ń ké fún gbogbo aráàlú. Kékè ẹ fọ́ sọ ọkọ̀ tẹ̀lé àwọn láti kásẹ̀ ìwà ọ̀daràn nílẹ̀. Tẹ́ ẹ bá ti rí kọ̀jọ̀kọ̀jọ̀ ládùúgbò yín, èyí tó lè dẹ omi àlàáfíà lóyú. Ẹ pé kọ́mọ́dá ṣẹ̀sán Ògún Túndé tí wọ́n jẹ́ kọ̀mọ́dá BGN Lagos Command sórí 0802-352-7478 0802-352-7478 tàbí 0806-620-3593 0806-620-3593. Ẹ sì ní kí alukoro BGN Lagos Command Bọ́lá Ògún lórí 0803-436-3090 0803-436-3090. BGN see something, say something. Olùkéde ọmọ Bọ́lá Ògún Bọ́lá APE Bọ́lá Ògún láti bẹ̀rù bẹ́ẹ̀.

0: rẹ̀ kó jáde bíi tọmọ tuntun látọwọ́ ọ̀pápọ̀ ọmọbọ́lájí àwòfẹ́ tí mọ́yọ́ music promotion pẹ̀lú àjọṣepọ̀ ọ̀pápọ̀ music entertainment ó lágbára jùjù jù breakthrough Saturday 1st August 2026 ni launching breakthrough album máa wáyé o ní uptown skyline tó wà ní Akíọ́lá Junction ilé epo òkèodò Lagos bẹ̀rẹ̀ látago méjìlá títí tí màmá ò fi pè àwọn olórin ọjọ́ náà ni Alhaji Tope Nautica Nurudeen Ajani Papo Kehinde Awise 8000 naira péré ni ọ̀pá márùn Kampala tá a fi wọlé o láti ra ti yín ẹ pé 080-25-789478 àti 080-65-63-3260 ayẹyẹ ìfilọ́lẹ̀ àwọ̀ tuntun látọwọ́ ọ̀pápọ̀ ọmọbọ́lájí àwòfẹ́ àjọ débẹ̀ ni o.
1: Oh, my God.

0: Electro, first album. A máa ṣe ìfilọ́lẹ̀. Tíde bá ti já, sọ pé pọ̀ tóró já fáínálì nìyẹn. Breakthrough first album. Tá a máa ṣe ìfilọ́lẹ̀. Mo jáde bíi tọmọ tuntun látọwọ́ Ọ̀pápò Ọmọbọ́lájí Awòfẹ́. Kí Mọ́yọ́ Music Promotion pẹ̀lú àjọṣepọ̀ Ọ̀pápò Music Entertainment. Ó lágbára jùjùjù. Breakthrough Saturday, 1st August 2026. The launching Breakthrough album máa wáyé o. Ní Uptown High Lounge tó wà ní Akíọ́lá Junction, ilé-epo Òkè-odò Lagos. Bẹ̀rẹ̀ látago 12 títí tí màmá ò fi pè. Àwọn olórin ọjọ́ náà ni Alhaji Tọ́pẹ́ Nọ́tíkà, Nurudeen Ajani Pafo, Kẹ́hìndé Àwíṣẹ́. 8,000 naira péré ni ọ̀pá márùn-ún pàǹpálà tá a fi wọlé o. Láti ra ti yín, ẹ pé 080-25-78-9478 àti 080-65-63-3260. Ayẹyẹ ìfilọ́lẹ̀ àwo tuntun látọwọ́ Ọ̀pápò Ọmọbọ́lájí Awòfẹ́. Àjọ débẹ̀ ni o.
1: Ẹ pé mú ẹ dẹ́kun ọ̀daràn láwùjọ. Àjọ débẹ̀ ni o. Ọ̀pápò ẹgbọ́ o, ìdọ̀tí lójú gọ́tà. Ẹyẹ dàdọ̀tí sójú gọ́tà mọ́ kò da ìjọba kékeré wíwíwí. Ojú ń ti ń jà bí òjá. Bẹ́ẹ̀ àkóso lọ́ọ́rí ara ẹ lòún lọ fún un. Ẹ wá ẹni akólẹ̀ gan-an. Ẹ kó dọ̀tí káàkiri àdúgbò mọ́. Kí ló dé ẹ kó lẹ̀ mọ́ ilẹ̀ ga gègèrè bí òkè sápátì ní street míì ni. Mo ò gbọ́ ọ̀lẹ́ náà ń pèdè pé fún ẹ̀dẹ́ ọ̀pọ̀lọpọ̀ fìdè jẹ́ ìnáwó. Kódà owó oṣù karùn-ún, owó oṣù kẹfà, wọ́n ti sán owó oṣù ẹ̀dẹ́ tí kò lẹ̀ láti bí oṣù kẹrin sẹ́yìn sí. Wọ́n ní ọsọ pé ẹ̀rí di dalẹ̀ sí mọ́. Mo gbọ́ nínú ògbà. Ẹ tètè pa kí tí mọ́lẹ̀ o. Ẹ wo ra kí tó yẹ sí. Ẹ ní yàrá pàjá ní street náà wà lẹ́gbẹ̀ẹ́ BRT bus stop tí wọ́n bá ti wọlé báyìí. Àwọn ilẹ̀ ti ń lẹ́ wájú ilé mi fún Amadé Bàbá Ẹ̀fọ́ Yọ́fẹ́ Fufu port ìfọ ọlọ́pàá wọ́n rẹ̀ lẹ́fọ̀ọ́ ètò ni. Ẹ jọ ẹyin task force ẹyin ọlọ́pàá kò kí n kúṣẹ́. Sẹ́ẹ̀rí ẹ tó níṣẹ́ ribiri kan láti ṣe o. Àwọn ọmọ takú tó máa ń gbowó ọmọ takú tí mọ́tò bá takú lójú pópó tí wọ́n mọ ọmọ yóò lójú àánú o. Kò ṣe kò sí pé mú lọ́wọ́ tó fi wọ̀n yẹ̀ wò láyé. Àfi ó máa ń wà bẹ́ẹ̀ tí ò bímọ lé mi. Ẹ jọ ètò ẹ bá mú. Ọ̀rọ̀ tó bá sọ fẹ́ni tó wà ní òwò ló yẹ ká sọ fẹ́ni tó wọ owó yàn sí o. Ìjìyà tẹ́ bá ń fún àwọn terrorist Boko Haram ló yẹ kẹ́ fún ọmọ tẹ́ bá ń gbowó ọmọ takú lójú títì o. Kẹ́lò mi ò tó bójú wò bójú rí báyìí, ó ti dé bí ìta bẹ̀yìn. Kálẹ́ ló tiẹ̀ máa ń burú kútu àìmọye yẹn ní ti padànù. Ẹ jọ ẹyin task force ẹyin ọlọ́pàá ẹyin ara rẹ̀. Ọlọ́run ní ìgbà yóò mọ̀ wà pẹ̀lú yín lọ́rọ̀ lérò àti níṣe o. Ẹ jọ wọn mọ orí ìsọmọlúàbí o. Ní bágà drọ́ọ̀gì ni Colorado ni ọ̀pọ̀ ẹgbẹ́ ló ṣàlẹ́ ń pè níbẹ̀ lábẹ́ neck. Ẹ jọ ẹyin ń jẹ́lẹ̀ ìṣẹ̀ tí ń bágà bus stop tẹ bá ń bọ̀ látọ̀dọ̀ bàtà tẹ fẹ́ yàwọ́ lé báyìí. Kò sí irú drọ́ọ̀gì náà àìmọye ayé ọmọdé sì ti ṣe kéde ó ti bàjẹ́ tó ti pẹ́rẹ́rẹ́ tó ti polúkúrú musu. Irúfọ́ àròsọ́yà èròjà wèrè ti pè é wèrè ọ̀dọ́ ti pọ̀ báyìí. Ẹ rí tójú ọdún márùn-ún mo ti ń pariwo sẹ́yìn ẹ̀ wèrè ọ̀dọ́ ẹ má dẹ̀ pọ̀dọ́ ya wèrè ẹ̀mí rí ó gùn bí ẹ̀mí ìyá aláró ni. Àfi tó bá rẹ̀ rádaràdá sójú títì tí mọ́tò bá pa lókù. Wèrè ọ̀dọ́ ẹni wọ́n máa ń gùn. Mo wí tó ìtura alákan ti ń sọrí o. Ìtura alákan ti ń sọrí o. Ẹ dákun ẹ̀wọ̀ ìyá bàbá tá ẹ wà ládùúgbò pàápàá jù ẹ tẹ wà ní new side. Gbogbo àbókítẹ́ ń bọ̀ kadà yìí àgàtú wa bàláàgì kójúmọ́ tó mú ti múlẹ̀ kòkó. Ẹ tó pàgbẹ́ tó lànà ohun gbogbo wa bá a. Èyí tó wọ̀ ló Èkó lánà tẹ́ ti tó tẹ́ ti rí bàjáàjì lọ́wọ́ ẹ̀. Àǹkan ní sponsor wọn. Àwọn kan ní aṣọ ológun kan ní ẹ rínú mọ́tò tọ́ọ̀kì kan tó bá dúgbò tọ́ ni. Àti ara ẹ̀ tó máa ń kó fún nìyẹn. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn ọlọ́pàá pẹ̀lú iṣẹ́ takuntakú. Sẹ́yìn ṣe Lẹ́kìmarí ọba yóò máa wà pẹ̀lú lọ́rọ̀ lérò níṣe o. Ẹ mọ́ gbàgbé láti pàdé mi ní ìrìnàjò wà láago mọ́kànlá àbọ̀ láàárọ̀ ìlórí ètò wa ìtọ́yín ẹ̀sìn ọ̀rọ̀ ẹ pàdé mi wá ó tẹ̀lé pẹ̀lú sáfẹ́ fẹ̀m láàárọ̀ ẹni bẹ́ẹ̀ni. Mo dọ́dọ̀ ṣe yí bẹ́ẹ̀ báálẹ̀ sì ní sọ̀lọ̀. Lórí ọ̀rọ̀ ìtọ̀ ṣúgà tí mo máa ń sọ yẹn. Ẹ pè mí lẹ́yìn ètò wo ní ìlọ́ láńdú ẹ̀. Ẹ pè mí lẹ́yìn ètò sórí 080 230 0802304983 bákan náà ìwé ẹsùn ọ̀rọ̀ tí mo kọ apá kìíní kejì kẹta ìkẹrin ẹ̀fẹ́ rà ẹ̀ máa bọ̀ ní bọ́ndẹ̀ fẹ̀ ẹ̀ rí razak tàbí sínú tàbí yusu tàbí mr taiwo ẹ̀ rí wọn tàbí ẹ fẹ́ ká mú wá sílé yín ó rọrùn fọ́ bẹ́ẹ̀ ni ẹ tèmi lẹ́yìn ètò ìwémẹ́rẹ̀ ni ìwé tó yẹ kó kọ́mọ bá nínú ẹrù bàbá àtìyá ẹ̀ ni ìwé tó yẹ kẹ́ ra ìránṣẹ́ tó ọmọ wa ṣẹ́ wà lókè òkun ni ìwé tó yẹ kí olùkọ́ èdè yorùbá ó ní ni ìwé tó yẹ kí akẹ́kọ̀ọ́ èdè yorùbá ó ní ni láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dé ibi tí ipá fi òpin ẹ̀kọ́ tì sí. bẹ́ẹ̀ ni bàbá mi ọkàn ọ̀rọ̀ oore olóyè gani fáyọ̀ mi ó ní tájú ó ní ẹni tó ń ṣe kọ̀m̀pútà lẹ́nu ó ní drop out mọ̀ nínú yunifásitì ó ní bẹ̀ẹ̀ wo gbogbo ayé kí lórúkọ ẹ̀rọ kí gbogbo ayé ṣe ń jọlá kọ̀m̀pútà dá lòlú bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ owó yìí ìwé mélòó mú kà mo dé ọ̀dọ̀ mú ìdí ìnádẹ́tọ̀nà tó mobile services up akilọ road ní kòkó bus stop ládìdí gbogbo mọ́tò tí ò lè rìn ẹgbẹ́ dọ́dọ̀ wọn wọ́n pa sọ̀rọ̀ tí ó gbọ́ ọpọlọ ọmọ náà ṣe púpọ̀ púpọ̀ ibro ó wà ń bẹ́ o az ó wà ń bẹ́ o bay ó wà ń bẹ́ o débọ̀ débọ̀ àkàkà làárẹ̀ dò tọmọ mi bá ti ń jẹ òṣùpá lọ báyìí tó bá ti ń jẹ màsàlá odidi ẹ̀yìn àtòpalẹ̀ àtòkùnmí alájà yọ ní òye ìyá oní professeur nípa ajá market centre lájẹ owó ọgbà sọta tó ń sí and sixteen c ẹmọta àtẹrẹ àtọjú owó ẹ kò délé o ẹ lọ ra professeur ọmọ ilé ìlú àti nǹkan náà fẹ́ lò ní lọ́dọ̀ alájà yọ ní òye nípa ajá market mo wú tó o adélẹ́yẹ ní chọkì ẹgbẹ́rẹ́ abẹ́kúta ìpín wà ní ìdìmọ̀ 081-493-5460 adélẹ́yẹ ní chọkì 081-493-5460 bẹ́ẹ̀ni kitop boutique 66 ijayi road ọgbà bọ́ọ̀tọ̀ lagos bẹ́ẹ̀ni boutique wọn kan nìyẹn ọkọ tó wà ní 33 akọmọjọ road lẹ́gbẹ́dá lagos kitop kan tó nìyẹn bákan náà kilomita 33 lẹ́kì ẹ̀tẹ́ road àwọn yàyà bọ́ọ̀tọ̀ ẹ̀fẹ́ pè wọ́n láti fẹ́ bèrè oríṣiríṣi bàtà aṣọ cap bá tẹ báyìí ẹ tún mọ̀ pé kitop lójú ẹlẹ́gbẹ́ àti lọ́ọ́ ti jáde 0806290-9768 kitop boutique nìyẹn o 0806690-9768 ètò ni owó orin àtijọ́ bẹ́ẹ̀ ni ṣọ́bẹ̀ ẹgbẹ́ sínú flash drive àwọn fàlà music ẹ̀kan sórí 0805493481 fáàmù ojú agbọjọ lọ bí àná àsìkò ṣe mú ṣe ṣe dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpẹ́ẹ̀tò ọ̀rọ̀ lu àgùn náà kì láì gbàgbé ọlọ́wọ́ bọ́tìn tọ́kẹ́ àgùrù pẹ̀lú ìbùkún ní ìlú sọ́nà tájì bí ìlàjà ní lórúkọ mi ìlẹ́gbẹ̀mọ̀ rẹ̀ ọba àánú ajẹ́ká tó pàdé láyọ̀ ẹ̀pẹ̀ mi sórí 0802309483 ètò ẹ̀kẹ́kọ̀ọ́ ìwọ̀gá láwùjọ.

0: kú ìyá lẹ̀ta ìròyìn lẹ̀ta alámúdé láti lè ṣe wà bọ́ńdẹ̀ fẹ́ náà ti rí dẹ̀sí náà ìjọba láti ẹ̀rọ ìrìn tèmi tọ́pẹ́ àgbò akínrínlẹ̀ olùgbé ìpínlẹ̀ èkó kan ọ̀gbẹ́ni muhammad amoyal ti gbóríyìn fún ẹ̀ka ìdóòláìní ní ìpínlẹ̀ èkó lórí bí wọ́n ṣe ràn án lọ́wọ́ yọ ọmọ rẹ̀ ọmọ oṣù méje tí wọ́n dóòlà ẹnu rẹ̀ tí ó ní àrùn ibà nígbà tí àsìkò tí òjò ń rọ̀ wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ ọ̀gbẹ́ni amoyal tó jẹ́ olùgbé badagry ní ìpínlẹ̀ èkó sọ fáwọn akọ̀ròyìn pé ọmọ bíbìnrin òun ní ibà ní òjijì ní òru nígbà tí àwọn mọ̀lẹ́bí náà mọ àwọn ìṣẹ̀lẹ̀ lásìkò ìṣòro wọn ní ọkọ̀ táwọn lè fìdí lọ sí ilé ìwòsàn wọn lọ́gán tí àwọn pe nọ́mbà àdóòlà ní ìpínlẹ̀ èkó 112 bẹ́ẹ̀ ni wọ́n jáde tí wọ́n sì ràn àwọn lọ́wọ́ àwọn ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìwé tí ó dùn wọ́n mọ́ wọn nínú lọ́pọ̀lọpọ̀ wọn ni nítorí pé ìrìnàjò tí wọ́n rìn láti ibi tí wọ́n wà dé ibi tí ó jẹ́ ilé ìwòsàn ní badagry ó jìnà díẹ̀ wọn ni àwọn arawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ èkó tí wọ́n túbọ̀ ṣe àtúnṣe àwọn àdúgbò wọn ìdíye checkpoint tó wà ní magbon road tí wọ́n gba àwọn dókítà sí sí ilé ìwòsàn tó wà ní badagry tí wọ́n sì gbé àgbègbè ìlépo primary health care center tí wọ́n sọ di èyí tí ó máa ṣiṣẹ́ yípo ọjọ́ lágbègbè ọ̀hún tí wọ́n jẹ́ kí iná bá máa sàn níbẹ̀ tí wọ́n sì ràn wọ́n lọ́wọ́ láti pèsè àwọn èròjà ìdóòlà ẹ̀mí tí àwọn dókítà náà yóò máa lò kí ilé ìwòsàn náà lè máa tẹ̀síwájú. Iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ pé àwọn ti fọwọ́ ṣe fún òfin mú arábìnrin kan èyí tí ó rọ́mọ rẹ̀ pé lọ da ilẹ̀ sí ojú àgbàrá lásìkò tó jẹ́ ìrìn lọ́wọ́ kọmíṣánná ètò àyíká àti ọ̀rọ̀ ìtẹ̀síwájú omi ní ìpínlẹ̀ Èkó Ṣèkúnmọ̀ Wahab ni wọ́n kéde ọ̀rọ̀ lórí ẹ̀rọ ẹ̀sìn wọn ní ìpínlẹ̀ Èkó wọn sọ dímọ̀ pé obìnrin náà àdúgbò makati ni àwọn tẹ̀ báyìí tí wọ́n sì ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ wọn ni arábìnrin ọ̀hún tó ń gbé ní ojúlé nọmba 56 adára níjọ street fẹ́dúrò nílùú sẹmọlú wọn ni wọn rán rẹ̀ kó lọ da ìdọ̀tí sínú ojú àgbàrá nígbà tí yóò jó rẹ̀ lọ́wọ́ wọn ní ilé ìtako òfin ètò àyíká ti ìpínlẹ̀ Èkó wọn ni ìjọba ìpínlẹ̀ kan rọ òbí àti alágbàtọ́ èyí wọn rán àwọn kó lọ da ìdọ̀tí sí ojú àgbàrá tí wọn ṣọra wọn torí ẹni tọ́wọ́ bá mú wọn ní kojú rẹ̀ Èkó nípínlẹ̀ yìí ìròyìn ẹ̀ta ti àárọ̀ èkó ní ìjìbalẹ̀ tó bá di ní aago 12 àwọn mọ̀ ní ìrìn àrò ìwà tí etí ìgbọ̀nrín frank ọlọ́run ní ṣọlá lólé sí ìròyìn yìí tó ní tọ́pẹ́ àbẹ̀wò àti wọn lè sọ adúpẹ́ pé ẹ̀ ń bọ̀ wá.
1: Ojú ni ẹ̀rọ àbákù kọ ohun ìjì máa ń lọ sí rí ẹ̀rọ àbákù kọ. Ọba oge lórí ẹ̀rọ àbákù kọ ohun ìjì máa ń lọ sí rí ẹ̀rọ àbákù kọ. Níbi ká

fúlẹ̀ o èyí ni ọjọ́ kẹrìnlá oṣù keje ẹ fàrìbàrìbàrì ọ̀pẹ tó ga kìí ṣàgùdànù ìrí ayé kan tẹ́ rí yẹn kìí pààyàn kan ló máa fi ń kọ́ ni èèyàn máa lọ sí ìlú ìdùnnú abúlé àbámọ̀ lẹ́yìn àti kọ́kọ́ wọkọ̀ o kéèyàn bá lè rí nǹkan rí sọ ẹ fúlẹ̀ o ìrírí ayé kò ní pawá yóò là wá ni o aṣíwájú náà rè ní ìtìjà ní àpọ̀jì aráàlú owó rè arìn rè ajérè okun rè àdámọ̀ òkun ni pé kó dùn o àdámọ̀ iyọ̀ lókun o òkun dé ṣùkúrà nílà èrè ìyáwó àwí ẹkùnlé o ṣé dáadáa mọ̀ báyìí ẹ jẹ́ kí n sáré bo sí ìfún yín sẹ́yìn náà fíìlì òdè yẹn bó ṣe ń wọlé lọ́dọ̀ wá bí báyìí ló bó ṣe ràn bí báyìí sẹ́yìn náà fíìlì ẹ̀ dáadáa abàlálá ọkọ mo máa ń bo sí fún ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé abala ẹlẹ́ẹ̀kejì ìbéèrè àti ìdáhùn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé adepa global property and painting wọ́n ti gbẹ́bùn kalẹ̀ o gbogbo nǹkan tẹ bá ní nípa adepa global property and painting 08034 2394 ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé é bàrìbàrìbà tó wà lára àwọn tó kópa tó jọjú nínú ìgbésí ayé wàsíù àyìndé o èmi kọ́ o olóyè adébáyọ̀ sàlámì ọgá bèrè ló ti ṣàlàyé pé ìgbà táwọn jẹ́dí ṣiṣẹ́ tíátà ìrírí ayé ó máa ń ti ni kì í pa ni pé oríṣiríṣi ìrọ́ ni wọ́n ti pamọ́ wọn wọ́n láwọn pẹ́ nìkan àwọn tó pọ̀ fọ́ wọn láwọn olè làwọn wọ́n ṣa oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n ṣàǹfì ń kàwọn ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ṣàwọn kó àwọn yọ àwọn dúpẹ́ ibi táwọn ti ń bá bọ̀ ibi táwọn bá dé àti ibi tí ọlọ́run mú àwọn lọ wọ́n ní ṣe áríwá sí àyìnbó pé wọ́n di ọ̀sìn pé òṣèré tíátà ní tẹ́lẹ̀ àwọn jọ wà ní ẹ́ńdọ́sìn pé ọmọ lára àwọn ọmọọṣẹ́ àwọn ni pé àwọn làwọn pé wà sí àyìnbó pé wọ́ máa lọ kọrin ó ètè ẹ̀zẹ́ níbẹ̀ ju ìṣẹ́ tíátà lọ ó ti ń balẹ̀ pé ìṣúná lódún gba ó àdùnní mà ní àdùnní àdùnní àti àdẹ̀wọ̀ òṣèré tíátà ti sọ̀rọ̀ pé òun mọ̀ pé nàìjíríà secular state ni pé ẹ̀sìn oríṣiríṣi ló wà ní nàìjíríà ṣùgbọ́n lọ́wọ́ yìí islam kò ràn ẹ̀jẹ̀ atari táwọn ọlọ́jọ́ ọ̀bí kó tó di pé amúwálẹ̀ ókè oṣù pàtì ní lọ́lọ́jọ́ orí mc olúọmọ tó sọ bẹ́ẹ̀ ìjọrí tí ó mọ̀ ọ̀pọ̀ èèyàn mọ̀ pé mc olúọmọ máa ń ṣe tíátà olórí àwọn ọlọ́pọ̀ president musiu atusoya mc olúọmọ ti ṣàlàyé pé ṣẹ́ríta ẹ̀dẹ̀ òṣùpá ọba orin pé àwọn jọ bẹ̀rẹ̀ ní pé ìbùkún ọba sọ̀rọ̀ nípa ọjọ́ orí ẹ̀dẹ̀ òṣùpá jù ú lọ o pé àwọn jọ máa àwọn jọ jẹ àwọn jọ mu ìbùkún ìgbà tí màmá fi wà láyé pé àwọn máa lọ jẹ túwó ní ọ̀dọ̀ màmá ṣàìdè òṣùpá pé ṣàìdè òkèrè ní ayé o mc olúọmọ ló sọ bẹ́ẹ̀ ó dùn ìgbàlejò ètò náà ló dùn ìgbà

0: aquí a los niveles a todos los güeyes. Yo, papá, yo, yo. Ahí no le ocupa a todo yo. La vamos a Nigeria. Y yo lo vi. Taca sushi. Ya voy a ver. Ya voy, presidente. Senito. Remi, tú no vi. Chagaba. Ya la cara. Ya ni culi culi. What you roll? I want to hit a casu fee. Depito. Bona boy. I'm going to go to the house. Ẹrù tó wà lọ́rùn ìjọba ó tó bí o kíkẹ́ iná wa kó pàtí lára àwọn èèyàn ìròyìn. Ìgbà kan òṣèré tíátà nìyí tún dé ògún ṣọlá ti ṣàlàyé pé àgbà ni o àpọ̀jẹ̀ òṣèré tíátà. Yé tún dé ògún ṣọlá ti ṣàlàyé pé níbi iṣẹ́ tíátà yìí nígbà kan táwọn bá fẹ́ lọ́kọ̀ fún wọn á pọ̀ máa dàwọn á pa láṣẹ pé lọ fẹ́ lágbáyá báyìí níbi iṣẹ́ tíátà tó ṣe pé o ma lọfẹ o ma sifẹ nu ẹ lọfẹ lagbaja báyìí ọwọ náà lọfẹ lè ṣùgbọn ẹsìn ṣùgbọn ti yàtọ. Ọmọ ọlọ́jọ́ òbí àti ní o global tech at golden age ìgbà ọdún ọdún kan ọlọ́jọ́ òbí o.
1: ẹ̀ka ọ̀dọ̀ ẹ̀ka ọ̀dọ̀ akíndòdò tó ti ń bọ̀ wá nígbà tó ṣe yìí àti iṣẹ́ ìlú orúkọ mílíọ̀nù ni akíndòdò ti wá sọ́ba láti ilé iṣẹ́ global tech.
2: Number 23, Jagmuru Street, Ladybus Stop, New Dubai.
1: gíga tẹ ba dẹ tu pe wa awọn to sumo yin a ma salaye e fun yin e le ti wa si 08038196 tabi 07057629844 let's just go out to mother pay and pass you yet go by you 07057629844 imagine come when you're just known by you and get combination global tech I'm out of here
0: I got you like what I'm doing
2: Yes, sir.

àmọ́ nigeria deposit insurance corporation ndic tó pe gbogbo olùfipamọ́ ní ilé ìfipamọ́ kéréje microfinance bank mẹ́ẹ̀dínlá àpẹta ilé ìfipamọ́ àpapọ̀ nigeria ṣẹ̀ṣẹ̀ fagilé wípé ṣíṣe àyẹ̀wò orúkọ àti owó wọn láwọn ilé ìfipamọ́ yìí tẹ̀ síwájú fún àwọn tí ó so òǹkà àsùnwọ̀n ìfipamọ́ wọn mọ́ òǹkà ìdánimọ̀ wọn àjọ ndic yóò fi òǹkà bvn yìí tọpinpin àsùnwọ̀n wọn ní ilé ìfipamọ́ mìíràn láti san owó wọn àwọn tí kò so òǹkà bvn mọ́ àsùnwọ̀n ìfipamọ́ wọn nígbà tí tààzà lọ sórí ìtàkùn ayélujára www.ndic.gov.ng láti ṣe àwárí verification claim form nínú àpò àwárí ó ń dáwọ́ àwọn bóyá ṣe yẹ ó tún lè lọ sí ilé iṣẹ́ àjọ ndic tó súnmọ́ wọn jùlọ pẹ̀lú ẹ̀rí àpò àsùnwọ̀n wọn ìwé ìdánimọ̀ òǹkà bvn àti àwòrán fún àyẹ̀wò látọwọ́ àwọn òṣìṣẹ́ ndic fún ìbéèrè lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé àjọ ndic lórí 081 0422 0807 olùkéde àjọ ndic.

Ini banyak anggota, jadi gue ambil benar-benar bisa mabok.

Thank you.

Thursday, I'm about

Bank of Nigeria ti ṣàgbékalẹ̀ àwọn ètò tó lè yanjú ìṣòro wọ̀nyí.
àwọn ètò tí ẹ̀ mú kí àwọn tó ń gbowó ìdákọ̀mú lóṣù àti àwọn tó wà ní ìpele àárín ni wọ́n di onílé di ara wọn. Dípò kí o máa sanwó ilé fún láńlọ́ọ̀dù láì ní ohun kankan láti fi hàn, FNBN fún ọ ní àyè láti máa dáwó pamọ́ díẹ̀díẹ̀ sápàjọ NHF títí owó náà yóò fi fún ọ ní àǹfààní àti ìrora ìkọ́lé di ara rẹ. Tí ẹ̀yin bá jẹ́ òṣìṣẹ́ ìjọba, ohun tí ẹ nílò ni kí ẹ máa san ìdá 2.5% nínú owó oṣù yín sápàjọ NHF fún odidi oṣù mẹ́fà láì dúró láì kọsẹ̀. Tí ẹ̀yin bá ń dá sẹ́sẹ̀ tàbí ẹ̀jẹ̀ oníṣòwò oníṣẹ́ ọwọ́, ìdá 2.5% yìí kan náà nílẹ̀ ó máa san lóṣù nínú owó tó ń wọlé fún yín láì dúró láì kọsẹ̀ fún odidi oṣù 12 fi ṣe ọdún kan tí ó fi ní àǹfààní sí èyíkéyìí ètò ẹ̀yàwó kọ́lé FNBN. Èyí jẹ́ ìfaradà kékeré fún èrè ńlá tó lè yí ayé yín padà. Àǹfààní láti kọ ilé, láti ra ilé, láti tún ilé ṣe tàbí kí o yá ilé tó wù ẹ́ gbé kí o sì máa san owó ilé yíyá gbé lẹ́yìn náà kò jù rẹ̀. Ní irú àsìkò bí èyí kì í ṣe àǹfààní lápá o, ó jẹ́ ojú ìfún sí ìṣòro àìrílégbé. Ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ kí a kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run Fẹ́mi Kádìrì fún àwọn ìròyìn tuntun nípa ilé gbígbé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà.

0: ẹkùn dé dásìkò yìí ròyìn ìròyìn ìṣòfúlájú sọ pé orí sí ètò nínú ilé ní ìrọ̀rùn nílẹ̀ èdè wa nàìjíríà tá mọ̀ sí federal mortgage bank ti nàìjíríà fnbn orúkọ tèmi ni ọlọ́run fẹ́mi kádírì ẹ máa bá wa ká lọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ṣàfihàn ìkópa tí wọ́n ti rí nígbà lábẹ́ ètò yíyálé láti di onílé ìyẹn rent to home housing scheme tó ń sì tún fi dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú pé ìjọba yóò máa tẹ̀síwájú láti pèsè ilé ní ìrọ̀rùn ní owó tó gara fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nípa mímú kí irú àwọn ètò oríṣiríṣi tó wà fún ìpèsè ilé tó gbòòrò sí i káàkiri orílẹ̀-èdè nàìjíríà ètò yíyálé láti di onílé ó jẹ́ ọ̀kan lára àwọn ètò ilé tó wà lábẹ́ ètò renewed hope housing program tó sì ṣiṣẹ́ pọ̀ láàrin ìjọba àti iléeṣẹ́ aládàáni ìyẹn public private partnership PPP pẹ̀lú ètò láti pèsè ilé tó péye ní owó tí kò gara fún àwọn orílẹ̀-èdè nàìjíríà mínísítà fún ọ̀rọ̀ ilé àti ìdàgbàsókè ìlú edina rabi dama sọ èyí nígbà tó ń ṣàfihàn fífi kọ́kọ́ lé àwọn ajàǹfààní lọ́wọ́ ní àkókò àwọn ìgbékalẹ̀ àwọn ilé tuntun ti bungalow city ní òpópónà déédé sí zuba ní àbújá ó ṣàlàyé pé iléeṣẹ́ bricks and hammer ló kọ́ ìlérò yìí o nípasẹ̀ ìnáwó ti iléeṣẹ́ federal mortgage bank ti nàìjíríà fnbn tó pèsè lábẹ́ àdéhùn ìfọwọ́sowọ́pọ̀ láàrin ìjọba àti iléeṣẹ́ aládàáni PPP mínísítà náà ti sọ pé ìjọba ní ìpinnu láti mú kí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan di onílé ara wọn ó sì fi pé pípèsè àǹfààní sí nínú ilé ní ìrọ̀rùn fún ọmọ nàìjíríà jẹ́ ọ̀kan lára àwọn ohun pàtàkì nínú ètò ìṣàkóso ìjọba yìí ní apá iléeṣẹ́ fnbn ọ̀gá àgbà iléeṣẹ́ náà ọ̀gbẹ́ni sheu usman okidi sọ pé bó tilẹ̀ jẹ́ pé pípèsè àwọn ilé tó wà ní bungalow city kò rọrùn wọ́n ṣàṣeyọrí láti borí gbogbo ìṣòro tó dojúkọ iṣẹ́ náà ìṣòro tí àwọn àjàǹfààní ló tuntun kú oríire ó sì tún fi dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú pé iléeṣẹ́ fnbn yóò máa tẹ̀síwájú nípasẹ̀ pípèsè ilé tó rọrùn fún gbogbo ará ìlú gẹ́gẹ́ bó ti ṣe ń ṣe àtìlẹyìn fún ètò ìmúṣẹ ti ààrẹ bọ́lá ahmed tinubu ní orúkọ àwọn àjàǹfààní ló tuntun náà barista sanusi sodi dantsoho ó ṣàfihàn ìgbìmọ̀ sí ìjọba àpapọ̀ fún àǹfààní tí wọ́n fún wọn láti di onílé ara wọn ó ní akitiyan ìjọba àpapọ̀ láti mú kí pípèsè ilé ní owó tí kò gara tó pọ̀ sí fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà dantsoho ó tún ní iléeṣẹ́ federal mortgage bank ti nàìjíríà tó pa pàtàkì tí iléeṣẹ́ náà kún ní pípèsè owó fún iṣẹ́ àkànṣe pípèsè ilé náà ó sì ṣàpèjúwe fnbn gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ṣáájú nínú ríran àwọn ọmọ orílẹ̀-èdè lọ́wọ́ láti di onílé ara wọn ìpínlẹ̀ tó pọ̀ tó kí báyìí náà lọ bẹ̀rẹ̀ ju títí dọ̀sẹ̀ tó bọ̀ tàbí máa pàdé orúkọ tèmi kò ní padà ọlọ́run fẹ́mi kádírì ọmọ akin ọmọ èkó ọmọ òjì gbìyànjú tẹ́lẹ̀ ọmọ àyáfẹ́.
1: tó òwò ṣeun ṣeun ọlọ́run fẹ́mi kádírì fún ìròyìn ayọ̀ tí ó mú wa fún wa lónìí lórí ètò yìí bẹ́ẹ̀ ni kedere ni àìtó iléègbé ní orílẹ̀-èdè nàìjíríà fojú hàn àwọn ìṣòro rẹ̀ sì pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n irú àwọn ìgbésẹ̀ rere báyìí fi hàn pé àdínkù ti ń dé bá àwọn ìṣòro wọ̀nyí nípasẹ̀ bí ìdílé kan lẹ́yìn ìdílé míì ṣe ń tẹ́wọ́ gba kọ́kọ́rọ́ ilé tiwọn ní báyìí láì ní déènà pẹnu ẹ̀jẹ̀ kí adójúkọ ìbéèrè pàtàkì tó wà níwájú wa lónìí tó ń sọ wípé àwọn oríṣiríṣi ètò ilé gbígbé fnbn wo ló wà ńlẹ̀ fún àwọn ọmọ nàìjíríà tó ń gbèrò àti ìdónílé lórí ẹ̀wà gbọ́ ò èyí tó jẹ́ ẹwà bẹ̀rẹ̀ kí ṣe ètò ilé gbígbé kan tuntun ni fnbn gbé kalẹ̀ fún gbogbo ènìyàn ìṣe ni wọ́n pèsè oríṣiríṣi ètò ilé gbígbé tí ó lè bá ohun tí kálukú nílò mu nítorí pé ohun tó wù yóò wọ́ kì í yá pawọ́pọ̀ fẹ́bìnrin ohun tí ẹnì kọ̀ọ̀kan wá nílò yàtọ̀ síra wọn àwọn kan lè fẹ́ kọ́lé láti ìpìlẹ̀ kí àwọn mìíràn sì fẹ́ ra ilé lẹ́ẹ̀kan náà àwọn míì sì lè fẹ́ fún agboolé wọn sí àti pé ọ̀pọ̀ lára yóò sí ní nàìjíríà bí a ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n sì fẹ́ nílé ti ara wọn ní ìlú àbínibí wọn wọ́n ní ọ̀kọ̀ọ̀kan làásìkọ bẹ́ẹ̀ ọ̀kọ̀ọ̀kan láyé ọ̀sẹ̀ lẹ́kù ẹ jẹ́ kí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn ètò tó máa ń ya ọ̀pọ̀ ènìyàn lẹ́nu èyí tí wọ́n ń pè ní diaspora nhf mortgage loan èyí ò ní ètò ẹ̀yàwó kọ́lé nhf fún àwọn ọmọ nàìjíríà tó ń gbé lókè òkun àgbékalẹ̀ ètò ẹ̀yàwó kọ́lé yìí wà fún àwọn ọmọ nàìjíríà tó ń gbé ní òkè òkun tí wọ́n sì nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wọn tí wọ́n sì tún ní lọ́kàn láti ní ilé ti ara wọn ní orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ètò ẹ̀yàwó kọ́lé yìí ó lè dáwó pamọ́ sápàjọ nhf láti ìlú london ìlú ọba láti orílẹ̀-èdè Amẹ́ríkà láti Dubai tàbí ibikíbi tí ó bá wà lórílẹ̀ ayé kí o sì rówó yá lọ́dọ̀ NHF láì jẹ́ wípé kò wá sí Nàìjíríà owó tó tẹ̀ ọ́ lọ́wọ́. Ọ̀pọ̀ àwọn ènìyàn wa ló ń lọ sókè òkun láti lọ wá bí ayé òun ó ṣe sunwọ̀n sí ṣùgbọ́n kótó dá Coral Mortgage loan yìí jẹ́ kó ṣeé ṣe fún wọn pé bí wọ́n ṣe ń ṣètò ìgbésí ayé wọn lọ lókè òkun bẹ́ẹ̀ náà ni wọ́n tún lè máa kọ ilé ìtẹ ara wọn lọ nílùú àbínibí wọn. Tí èrò bá kàn án tàbí ẹnikẹ́ni nínú mọ̀lẹ́bí rẹ tó wà lókè òkun ẹ ṣàbẹ̀wò sí ojú òpó wẹ́ẹ̀bù FNBN tàbí kẹ kàn sí èyíkéyìí nínú àwọn ọ́fíìsì FNBN tó súnmọ́ yín jùlọ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ètò yìí. Ní báyìí kí a tó máa tẹ̀síwájú nínú ìrìn àjò wa ẹjẹ́ kí a tún sọ nípa ètò ilégbígbé mìíràn tó ṣe pàtàkì òun náà ni NHF Mortgage Loan fúnra rẹ̀. Èyí jẹ́ ọ̀kan lára àwọn ètò pàtàkì tí ó ti yí ìtàn ayé ẹgbẹẹgbẹ̀rún ìdílé padà sí ere lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n kìí ṣe ẹnu èmi nìkan ni ó ti gbọ́ àlàyé nípa gbogbo àwọn ètò ilégbígbé FNBN yìí. Wọ́n ní kò sẹ́ni tó mọ wáyàn bí ẹni mú gọ̀ǹgọ̀ ẹ̀dá ní àti wípé ẹni tó mọ̀nà làájẹ́ ó tọ̀. A ó ní àǹfààní àti ní ìmọ̀kúmọ̀ nípa àwọn ètò ilégbígbé wọ̀nyí látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ FNBN fúnra wọn bí a ṣe ń ti ìpínlẹ̀ kan gbọ́ sí òmíràn. Pẹ̀lú àrí tí dẹ́rẹ́bà wa ń bá lọ lónìí yìí a ò ní pẹ́ dé ìpínlẹ̀ Ọ̀yọ́.
2: Mo sọ fún yín àbí mo sọ fún yín gẹ́gẹ́ bí mo ṣe sọ ká sọ̀rọ̀ ẹni kò tó ká bá a bẹ́ẹ̀ àti dé ọ́fíìsì FNBN ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gá mi dráìvà ẹ̀fẹ̀ náà kọ̀ sọlẹ̀ síbẹ̀ òun.
3: Ẹ̀yin èèyàn mi ẹ̀yà ẹ̀jẹ̀ ká lọ bá ọ̀gá Fásinà fọ̀rọ̀ jóni tó rọrọ̀. Mo tún yí o ọ̀gá Fásinà bí mo ṣe ń kí yín ní àwọn èrò náà kọ̀ mí náà ń kí yín.
4: Ẹ ṣe ìgbà lóṣù.
3: Lórí ètò yìí lónìí à ń sọ̀rọ̀ lórí àwọn oríṣiríṣi ètò ẹ̀yáwó pọ́lé tí FNBN gbé kalẹ̀. A fẹ́ kí ẹ ṣàlàyé fún wa nípa NHF Mortgage Loan. Èyí ni ètò ẹ̀yáwó pọ́lé ti àpò ìkànnílẹ̀ gbòǹgbẹ ìlú kíkọ. Eléyìí tó jẹ́ ọ̀kan lára ètò ẹ̀yáwó pọ́lé àjọ FNBN. Àwọn èèyàn mi wọ́n fẹ́ mọ ohun tí ètò yìí dalé lórí. Ẹ bá wa ṣàlàyé ẹ̀.
4: NHF Mortgage Loan èyí ni ètò ìyáwó ti alákọ̀ọ́kọ́ ti ilé-iṣẹ́ Federal Mortgage Bank tó ṣe kalẹ̀ lórí àṣẹ NHF Act ọjọ́ kẹta oṣù 1992 láti lè gba owó gbogbo àwọn tí ó bá ń dáwó tàbí òṣìṣẹ́ tó ń dáwó tó máa yọ nínú owó oṣù wọn lóṣooṣù láti ní ilé lórí ní mortgage loan. Ìdí tí wọ́n fi gbé kalẹ̀ ní ó kí gbogbo òṣìṣẹ́ tí ó ń dá owó lóṣooṣù owó díẹ̀díẹ̀ sí àpò tẹ́lẹ̀ láti ra iṣẹ́ gbogbo nǹkan mẹ́ta yìí tó bá jẹ́ pé nǹkan fẹ́ ṣe nínú ẹ̀. Àìdá gbogbo wọn fẹ́ tẹ́lẹ̀ tara rẹ ni o àbí wọ́n fẹ́ tún lé fẹ́ ti kọ́ ṣe ni o tàbí wọ́n fẹ́ ra ìrọ́ṣẹ̀ fẹ́ ra lé fẹ́ ti kọ́ ni o. Èyí ni òṣìṣẹ́ ìjọba nìkan ni. Èyí ni ètò ìyáwó tí òfin gbé kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ní 1992 ìyẹn ni Federal Mortgage Bank ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ètò ìyáwó mi sì wà tó wà fún ẹlòmíì but èyí tá a sọ̀rọ̀ lọ́pọ̀ èyí ṣe pé àwọn òṣìṣẹ́ ni ó wà fún tó ń yọwó yẹn nínú ètò ẹ̀jọ́ ìjọ́ ìdá méjì àtààbọ̀ ni wọ́n máa ń yọ láti owó òṣìṣẹ́ ìrìnà èyí ni èlé ọ̀nà àkọ́kọ́ tó ń tọ́ bá kọ́ gbé kalẹ̀ fún òṣìṣẹ́ ní kọ́ mọ́kọ́ gbé kalẹ̀ fún.
3: Ẹ̀ṣẹ́ púpọ̀ ọ̀gá wa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ṣùgbọ́n wọn ni àgbà ló tó rò lọ ọba ló tó yin ní fún. Ẹni tó mọ owó ọ̀nà òun làájẹ́ ó tọ̀ ọ́ kí a tó máa lọ. Àtúfẹ́ kí ẹ ṣàlàyé fún wa nípa ètò ẹ̀yáwó fi kúlé ṣe àjọ FNBN. Èyí ni FNBN Home Renovation Loan.
4: Olótú ṣe bá wo ìtumọ̀ Home Renovation ní pé ẹni tó fi nílé tẹ́lẹ̀ tó fẹ́ tún ṣe. Ni ètò yìí dá kalẹ̀. Ṣé báyìí ní ti National Housing Fund Mortgage Loan a ní pé ìdí mẹ́ta ni èyàn yẹn ti máa já owó yẹn tí ó bá jẹ́ pé ó fẹ́ kọ́lé tara ẹ̀ ìkejì ní pé tó bá ní ilé tó fẹ́ túnṣe ìkẹta ní pé tó bá ní ilé tó fẹ́ rà so nínú ìpele yẹn ló ti wá gbọ́ renovation loan yìí pé ó dá nítorí ẹlòmíì ìṣúná owó oṣù ẹ̀ kò pọ̀ láti gbé owó láti ra ilé láti gbà padà so láti wá gbé ètò home renovation loan yìí jáde pé owó yẹn ò pọ̀ jù ó wà ní ìkápá ẹni tó ń contribute to national hospital láti gbà pé kọ́mọ́kọ́mọ́ tó dẹ̀ rí gbà kó dẹ̀ lọ yìí ó tó ṣe rí nìyẹn olókè.
3: Ọ̀gá Fásitì Adúpẹ́ gidigidi lọ́wọ́ mi fún àwọn àlàyé ní lórí ètò yìí ẹ̀ṣẹ́ Adúpẹ́.
4: Ẹ̀ṣẹ́ olókè.
3: Ọ̀gá mi Fẹ́fà. Ẹ̀yà ìgbéra ńlẹ̀. Ẹ̀jẹ̀ àrèlú Èkó níbi tí Ọ̀gá Taofeek ti ń dúró dè wá.

0: mo lero wipe gbogbo wa ni ati gba agboye ohun ti oga fashion ba wa so nipa awon eto yawo pali ajo FNBN sugbon ko kan sibe o e tun bo gbo si nipa awon eto yawo pali FNBN nigba ti a ba de ile eto lati nu oga taofi ojo gugu bi odun eto la wa yi o ati de ile ego at the office FNBN ni keja oya oga mi driver o kare laye turn up so le ti be kan be yin oya ni bayi e je ti a lo ba oga Taufik ni gbolohun oga mi mo ti yin o twale owo meji seyan kan bi mo se ki yin ni awon eyan mi na ki yin
1: mo ti gba mi o
0: ohun ti a soro le lori eto yin loni ohun na ni awon eto ya opale ajo FNBN ni olokan ojo kan e jowo e salaye fun wa e ti won pe ni rent to own housing scheme ni na awon eto ya opale FNBN eyi ni yalege san die die ko di ti e
1: rent to own ti a mi je lo je ibi baba ko afọ ẹgbẹ tọrọ ba ìjà tọrọ tó kú síbẹ wọn a máa sọ owó lóṣooṣù bó ṣe ń sanwó yẹn ọrọ à ń sanwó láti lásán tó máa di tiẹ nítorí pé àkókò bó ṣe ń sọ rẹǹtì à ń sanwó láti di onílé yìí èyí tó ń sanwó láti ìwé ẹ tó wà ní rẹǹtì tó ti mẹ́ra lọ bẹ̀rẹ̀ ní gbogbo ọ̀yọ́ ń bọ̀ látàbí ọ̀dọ̀ tó kò ní mọ́tò lélẹ́ ní ọdún láti kó sínú omi omi báyìí ilé ti di tiẹ ra máa sanwó nípa ọdún ọ̀ṣẹ́ sanwó ti omi nípa wà tẹ́lẹ̀
0: ẹ ṣeun pẹ̀lú àlàyé yín kó ṣẹ̀ṣẹ̀ yé wa báyìí
1: ni. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.

ẹ̀yàn mi ìkóríta ti adé yìí láti máa dànù dúró lórí ètò yìí lónìí fóò alọ abọ àbọmọjẹ bí ó ti mọ lórí ètò yìí lónìí lè àkọtún rẹ tó di ọsẹ tó ń bọ láti ẹlẹdùà bí ó ti lè wù kí owó ohun nǹkan lè lọ sókè tó ìrọrùn ní gbogbo àwọn ìrònú ọkọ yìí yóò fi tóní lé lórí débọ adélọdún ló ń dágbére wípé oníṣúra kò nírà wá o gbogbo wa là ó tẹwọba gbọgbọrọ lè sàkí lọdọ báńkì àyànjú ọkọlẹ fnbn kíre àti ayọ là ó fi pàdé ó gbígbà. ẹ̀yin ara mi etí wa mélòó ìlà fi ń gbọ́ ọ̀rọ̀ la fi ń gbọ́ ẹ ti gbọ́ láti ẹnu ọ̀gá wa nípa ìyàwó láti kiri sí yìí ni foreign immigration law láti lẹ́tọ́ àti lè kópa òun láti jẹ́ ọmọ ọdún méjìdínlógún tàbí tù bẹ́ẹ̀ lọ ẹni tó bá fẹ́ ya owó yìí ó ní láti jẹ́ olùkópa lábẹ́ ètò national housing fund nhf oṣù mẹ́fà péré tí ó sì máa dáwó síbẹ̀ láì dáwọ́ dúró láì tọ̀sẹ̀ ẹni tó bá fẹ́ ya owó yìí ó ní láti ní ìjẹ́rìsí wípé ó nífẹ́ lọ́wọ́ kí owó sì wọlé déédéé láti ṣe ìjẹ́rìsí wípé yóò ṣe é ṣe fún un láti dá owó padà tí àsìkò bá tó bẹ́ẹ̀ ni mo fi ń tó wa létí wípé owó tí ó pọ̀ jù tí èèyàn lè yá lábẹ́ home renovation loan èyí ni owó ìfiléṣe yìí ni ₦1,000,000 wípé ẹni tí ò bá yáwó yóò sì ní tó ọdún márùn-ún láti lè gbà padà. ẹ rí i pé ìrọ̀rùn ló bá dé ó yá wọn ní ìjáfara léwu kíákíá yára ṣàṣà kí o darapọ̀ mọ́ ètò national housing fund nhf kí o máa dá owó yín déédéé fún oṣù mẹ́fà láì tọ̀sẹ̀ láì dúró kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin àti lẹ́tọ̀ọ́ láti lè kópa lábẹ́ ètò home renovation loan àti oríṣiríṣi àwọn ètò federal mortgage bank lọ́lọ́kan-ò-jọ̀kan tí wọ́n gbé kalẹ̀ kí ilé gbígbé kí ó lè wà ní àrọ́wọ́tó gbogbo ọmọ nàìjíríà tó ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ́tí gbẹ́rì o wọ́n ní ọgbọ́n ní kí n lágbára bẹ́ẹ̀ ni ọgbọ́n tá a bá múlò òun ló ń dágbára fún un ìtí a ti gbọ́ lóyún tọ́ ẹ jẹ́ kí a ṣe kí ni ẹ jẹ́ kí a múlò kí àwa náà lè gbé ìgbé ayé tó tún máa mú ìrọ̀rùn sínú ilé ara tiwa tí ẹ̀yin náà bá fẹ́ darapọ̀ mọ́ àjọ national housing fund kí ẹ̀yin náà lè ṣe kí ni kí ẹ lè tẹ̀gbádùn tó wà nínú ẹ̀ tó lé ìrọ̀rùn ìwẹ́rẹ́ báyìí òun ló bá dé tí ẹ bá wà ní ìpínlẹ̀ Èkìtì ẹ lọ sí +96268 ní ìró lẹ́gbẹ̀ẹ́ ní cbn ní àgọ́ Èkìtì tàbí kí ẹ pe nọ́mbà yìí 0-9-6-0-6-1-7-1-1 tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́wà ẹ lọ sí #1 àgbékulé fájú ìró pmb 5136 dùbẹ̀ tàbí kí ẹ pè sí nọ́mbà yìí 0-7-7-5-7-8 fún ẹ̀yìn ará ìlú èkó olú iléeṣẹ́ wọn wà ní mama kutangora house 5th floor 23A marina street lagos island ní ìlú èkó tàbí kí ẹ pè sí nọ́mbà yìí 0-7-7-7-1-1-3 fún ẹ̀yìn ará wa ní ìpínlẹ̀ ogun ẹ sáà lọ tààràtà sí fnbn house wọ́n ní ó wà ní along quarry road ní anglican grammar school junction ní abẹ́òkúta ní ìpínlẹ̀ ogun tàbí kí ẹ pè wọ́n sí nọ́mbà yìí 0-7-7-1-1-7-9 ní ìpínlẹ̀ ogun ń tọ́ iléeṣẹ́ wọn wà ní #20 òkèdá road àkúrẹ́ ondo tàbí kí ẹ pè wọ́n sí 0-7-7-8-1-7-9 ní ìpínlẹ̀ ọ̀sùn iléeṣẹ́ fnbn wà ní #1 ọmọtẹ́yìnlé street pàkúlẹ̀ ìbàdàn road òṣogbo ẹ lè pe nọ́mbà yìí 0-7-7-8-1-7-9
ati odo bẹni oju be lo ti e ba wa fe ba wa da si epe yi e pe wa si number yi odo ejo okan eji arun erin okan esan arun erin ati esan bẹni lori number na e le ti atẹjise si wa ati whatsapp na gbogbo awale e tun le kan si wa ni kan ni www.fmbn.gov.ng lori ayelujara nibe e ri alaye lekunrere lori kini lori gbogbo ti e fe mo nipa ajo fmbn ise won o ise won o ise won o gbogbo e lo wa nibe bẹẹ si ni e le tele won lori kan ni ibanidore x ti a mo si twitter tele ni Federal Mortgage Bank kò kán síbẹ̀ o ẹ tún lè fẹ̀yìntì tí ó tèyí gbọ́ a wà nílé fún yín níbo ní podcast.gadonews.com óyá óyá àsìkò ti tó ibi tá a wíra dé yìí àsìkò ti tó óyá ẹ bọ́ sílẹ̀ nínú ọkọ̀ yẹwa ti ń bọ́ sílẹ̀ yẹn tolúkúlùkù máa gba kọ́kọ́rọ́ ilé ẹ̀ máa gbàgbé ẹrù sínú mọ́tò yí o máa gbàgbé ẹrù ẹ o ìyá alárondo óyá gba kọ́kọ́rọ́ tiẹ̀ àǹtí mi dúdú àdúmọ̀dán òyà gba kọ́kọ́rọ́ tiẹ̀ bọ́dà mi tó wà lókè yẹn òyà ẹ̀yẹ gba kọ́kọ́rọ́ tí òyà òyà bí àjọ fmbn ti yí ipò yí padà ní lókù ẹ̀rín lókù ká máa ní àníṣẹ́ àwùjọ máa ṣe kí ni àwùjọ máa ṣoríire ni àwa ò ní bá wọn sí kọ́kọ́rọ́ kú iléeṣẹ́ gado agency limited ló gbé ọkọ̀ ìjáde fún wa iléeṣẹ́ fmbn ìwọ̀n nígbọ̀wọ́ tí wọ́n jẹ́ kó ṣeé ṣe ilé orúkọ gbogbo àwọn tó wà lẹ́yìn ètò godwin ọ̀dẹ́nìtì malachi okan olúwaṣẹ́gun sitabe gideon kenneth fẹmi kadri kelvin musa èmi débọ̀ àdìlọ́gbọ̀n ló ń dágbére fún wọn pé ìyókù ti di ọjọ́ lẹ́jọ́ táwọn máa pàdé lákẹ̀tì títí dìgbà náà kiri àti ayọ̀ lọ́ọ̀kì pàdé ojú àṣà ìrìbí tàwọ̀dù yíràn ọ̀rọ̀ burúkú ìbákulé bátà ọkọ̀ wọn ò ní bọ́ sẹ́yìn tó wà wá ó kìdá

0: Tẹ̀sí wá pọ̀ kárí ayé o.
1: Sunday FM.

àmúra fún yín láti lè ṣe radio bon fm 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò ìkẹjà gra nípínlẹ̀ èkó síwájú ná ẹ kọ́kọ́ gbọ́ àwọn kókó inú rẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti fi sìnkú òfin mú obìnrin kan tó kọ́ ọmọ rẹ̀ láti da ilẹ̀ nù sínú kòtò dámínù gómìnà mákindé ìpínlẹ̀ ọyọ́ ti pè fún àyẹ̀wò látọ̀dọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé lórí ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé àti olùkọ́ wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sílẹ̀ látọwọ́ àwọn ajínigbé ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ìrónilágbára nípasẹ̀ ètò ẹ̀kọ́ṣẹ́ fáwọn ọ̀dọ́ tó lé ní 2,000 láti gbógun ti àìríṣẹ́ ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ilé ẹjọ́ gíga kan lórílẹ̀‐èdè jamani ti rán tọkọtaya orílẹ̀‐èdè iraq kan lẹ́wọ̀n látàrí fífi àwọn ọ̀dọ́mọbìnrin yazid méjì kan ṣòwò ẹrú wáyé o ìròyìn náà nìwọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu tó bẹ̀rẹ̀ ọ̀jẹ̀ tún dé ìjọba ìpínlẹ̀ èkó ti náwó òfin gán abilékọ kan fún bó ṣe pàṣẹ fún ọmọ rẹ̀ láti da ìdọ̀tí sínú kòtò dámínú alápàdé kan tí wọ́n sì ń ṣèkìlọ̀ pé òtú tó bá ṣe ohun tó lòdì sófin àyíká yóò fojú winá òfin alákòóso ètò àyíká àti ìpèsè omi nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni tokunbo wahab ló ṣàfihàn bí wọ́n ṣe fi ìsìnkú òfin mú abilékọ yìí lórí ẹ̀rọ agbọ́rọ̀kálẹ̀ x rẹ̀ tó sì ń sọ pé afurasí náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní abilékọ mc kati lọ́wọ́ tẹ̀ nígbà táwọn òṣìṣẹ́ ìmọ́tótó àyíká ń ṣiṣẹ́ gbàdúmọ́ wọn nípasẹ̀ ẹ̀sùn tí wọ́n fi kan obìnrin náà látọ̀dọ̀ àwọn aládùúgbò rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára abilékọ ọ̀hún tó ń gbé nọmba 56 adára níjọ street pedro tomolu ni wọ́n fẹ̀sùn kàn pé ó pàṣẹ fún ọmọ rẹ̀ láti da ilẹ̀ sínú kòtò dámínù ní èyí tó lòdì sófin ìmọ́tótó àyíká ìṣẹ̀lẹ̀ yìí ń ṣèkìlọ̀ fún gbogbo òbí àti alágbàtọ́ láti kọ́ àwọn ọmọ wọn tí wọ́n yé ṣe ìlòdì sí òfin ìmọ́tótó àyíká nípínlẹ̀ èkó olùgbé ìpínlẹ̀ èkó kan ọ̀gbẹ́ni muhammad amayahu ti gbóríyìn fún ikọ̀ tó ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ èkó fún bí wọ́n ṣe sáré dìde láti dóòlà ẹ̀mí ọmọbìnrin ọmọ oṣù méje rẹ̀ kan tí àìsàn ibà kó ní pápámọ́ra nítorí àrọ̀rọ̀dá òjò tó wáyé ọ̀gbẹ́ni amayahu olùgbé ìbàdàgìrì nípínlẹ̀ èkó sọ fún oníròyìn yìí pé ọmọbìnrin ohun kékeré ni àìsàn ibà ṣàdédé kì mọ́lẹ̀ láàrin òru tó kó gbogbo ẹbí sí ìpayà ńlá torí pé kò sí ọkọ̀ kankan nílẹ̀ tí wọ́n lè fi gbé lọ sílé ìwòsàn arákùnrin ọ̀hún sọ pé pípè tí wọ́n pe àwọn ikọ̀ pàjáwìrì ìpínlẹ̀ èkó sórí aago wọn tí ìlà ìpè rẹ̀ jẹ́ 112 ló padà fún wọn lọ́kàn balẹ̀ wọ́n ṣàpèjúwe ìdáhùn kíákíá ikọ̀ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yìí ní èyí tó jẹ́ ojúlówó torí pé bíbẹ̀ kọ́ ọmọ ọ̀hún ìdá ti gbẹ̀mìí tó bá jẹ́ pé wọ́n pẹ́ díẹ̀ kí wọ́n ó tó dé pẹ̀lú bó ṣe jẹ́ pé bíi kìlómítà 24 ilé ìwòsàn gbogbogbò wà sí wọn níbi tí ikọ̀ yìí ti wá ó wá rọ ìjọba ìpínlẹ̀ èkó láti jọ̀wọ́ ṣàtúnṣe àti àbójútó àwọn ilé ìwòsàn alábọ́dé tó wà ní ìdíyè top pound magbon road kí wọ́n sì pèsè àwọn dókítà sáwọn ilé ìwòsàn gbogbogbò tó wà ní bàdàgìrì kí wọ́n ṣe kóríyá fún ilé ìwòsàn kéréje kéréje tó ń bẹ nílé epo kí wọ́n sì ṣe ìpèsè iná ìjọba tó dúró déédé sáwọn ilé ìwòsàn wọ̀nyí fún ìfìdímúlẹ̀ iṣẹ́ ìwòsàn tó péye láwọn ilé ìwòsàn wa gbogbo yíkáyíká ìpínlẹ̀ èkó ó ti di kàn nípa ètò báyìí fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ṣe àtìlẹ́yìn fún gbogbo fún ètò igi gbígbìn láwọn àdúgbò wa láti dáàbòbò wa lọ́wọ́ àwọn atẹ́gùn búburú kan tí àjàkálẹ̀ àrùn ti pasẹ̀ rẹ̀ wá ìmọ̀ràn yìí ló tẹnu onímọ̀ ìjìnlẹ̀ kan nípa ètò àyíká ọ̀gbẹ́ni adédèjì àfọlábí jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ bond fm 92.9 nípa àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé láti mú àdínkù bá ewu àyípadà ojú ọjọ́ ọ̀gbẹ́ni adédèjì àfọlábí gbarata lórí bí wọ́n ṣe ń gbégi láwọn igbó wa gbogbo tí wọ́n fi gbin òmíràn sílẹ̀ ìyẹn àwọn agbẹ́jọbí agbégilódò àwọn iléèdú àtàwọn onígi ìdáná ó ní àwọn ìgbésẹ̀ wọ̀nyí ló mú ìṣẹ̀lẹ̀ àyípadà ojú ọjọ́ pọ̀ sí i lórílẹ̀‐èdè wa ẹjọ́ ká gbọ́ bí wọ́n ti sọ ọ̀gbẹ́ni afọlábí ṣàlàyé pé nítòótọ́ ìṣẹ̀lẹ̀ aburú tí àyípadà ojú ọjọ́ mú wá kìí ṣe látọwọ́ ènìyàn ṣùgbọ́n a ní láti máa ṣe àwọn ohun kọ̀ọ̀kan tí yóò máa mú àdínkù bá ìpalára nípa ìṣẹ̀lẹ̀ àyípadà ojú ọjọ́ ó wá rọ gbogbo ẹ̀ka ìjọba pátá láti ìjọba àpapọ̀
ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti má ṣe káàárẹ̀ nínú dídojúkọ ewu àyípadà ojú ọjọ́ lójúnà àti dáàbòbò ẹ̀mí àti dúkìá aráàlú. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti pé gbogbo ènìyàn láti ṣàfihàn ìdóòlà àwọn ọmọléèwé àti olùkọ́ wọn tí wọ́n jí gbé ní ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún yìí ní ahoro ẹ̀sìnlé àti yáwóta níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà Mákindé sọ èyí di mímọ̀ nínú ìfìlédè kan tó ṣe nílùú Ìbàdàn ní kété tó tẹ́wọ́ gba àwọn ọmọléèwé mẹ́rìnlélógójì àtàwọn olùkọ́ wọn látọwọ́ àwọn ìjínigbé. Gómìnà béèrè fún ìrànlọ́wọ́ àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn jákèjádò àgbáyé àtàwọn alẹ́nulọ́rọ̀ pẹ̀lú àwọn tó wà nínú àjọ ìṣọ̀kan àgbáyé láti ṣàyẹ̀wò ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní ọ̀rọ̀ ìjínigbé ọ̀hún jẹ́ ìlú tó lágbára tí kò sì yẹ kó máa wáyé. Ó ní àyẹ̀wò yóò fi àwùjọ ọlọ́kàn balẹ̀ láti fi òdodo tó wà nínú ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Gómìnà Ṣèyí Mákindé sọ pé àwọn ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ láti máa mọ àwọn ohun tó bá ń ṣọlẹ̀. Èyí ni yóò máa fi àṣìṣe àti àìlákàsí ìjọba hàn. Bon FM láti ń ròyìn.

0: akọjọpọ ìròyìn tẹ̀síwájú. Ọ̀gá àgbà pátápátá ilé-iṣẹ́ Federal Radio Corporation of Nigeria FRCN Dr. Mohammed Bolama ti ṣàpẹẹrẹ ìlú pàtàkì tó fi ẹ̀kí àwọn òṣìṣẹ́ ìjọba náà àti gbogbo ìfá àtàgbà àwọn òṣìṣẹ́ tí wọ́n máa ń ṣe ìrújú wọn déédé wọ́n sì jẹ́ àpẹẹrẹ ìlú fún àwọn tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n àgbékalẹ̀ iṣẹ́ tó gbogbo lówó. Ó sọ yìí nílùú Àbújá nínú àpilẹ̀kọ ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ ọ̀pọ̀ ìgbì ọ̀gá àgbà kan lẹ́ka ètò ẹ̀rọ nínú ilé-iṣẹ́ FRCN ìyẹn ọ̀gbẹ́ni Sanda Askira Gambuama. Níbi ètò náà ọ̀gá àgbà pátápátá FRCN tí Malam Buhari Iro tó jẹ́ ọ̀gá lẹ́ka kan ṣojú fún ṣàlàyé pé alàgbà Gambuama wọlé sínú ilé-iṣẹ́ yìí ní àsìkò gan tí ilé-iṣẹ́ yìí nílò rẹ̀ tó sì ṣiṣẹ́ ìríjú rẹ̀ pẹ̀lú àkóyawọ́ ìfọmọ́nìyàn ṣe àti ìfara ẹni jìn pátápátá láti ṣe kóríyá fún gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ FRCN lórílẹ̀‐èdè Nàìjíríà. Alága ètò ọ̀hún kò ṣàìlú olùfẹ̀yìntì lọ́gbẹ̀ẹ́nu ìyẹn ọ̀gá àgbà ẹ̀ka ilé-iṣẹ́ ìtẹ́lẹ̀ rí nílùú Ìbàdàn alàgbà Mohammed Bello. Ó ní ọ̀gbẹ́ni Gambuama gbìyànjú nínú gbogbo ọjọ́ tó fi ṣiṣẹ́ ìríjú rẹ̀. Ó ní aṣíwájú rere ló jẹ́ fáwọn tó ń bọ̀ lẹ́yìn nínú iṣẹ́ náà. Ọ̀gbẹ́ni Gambuama fúnra rẹ̀ òun náà sọ̀rọ̀ ó fi ìdùnnú àti ẹ̀mí ìmoore hàn sáwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ní èyí tó sọ di akọni nílé-iṣẹ́ ọ̀hún tó fi di ẹni tí wọ́n ń gbóríyìn fún lónìí. Ó gbàdúrà pé gbogbo àwọn tó kù náà ló máa lọ́jọ́ ẹ̀yẹ. Gẹ́gẹ́ bí ìgbìyànjú wọn láti ṣe ìfìdímúlẹ̀ ètò ààbò àti láti dojúkọ ìgbésùnmọ̀mí àtàwọn ìwà jàgídíjàgan láwùjọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe àgbékalẹ̀ àpilẹ̀kọ tó ní ìpele ìpele kan láti fi òfin sí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí àtàwọn ìwà ipá lọ́lọ́kan ìjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ alákòóso ilé-iṣẹ́ tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ àwọn agbésùnmọ̀mí National Counter Terrorism Center lọ́fíìsì olùdámọ̀ràn fún ìjọba lórí ètò ààbò ìyẹn Major General Adamu Laka ló fi èyí léde nílùú Àbújá níbi ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe nípa ìlànà àti fòfin sí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Major General Laka sọ pé ìdánilẹ́kọ̀ọ́ yìí wáyé látàrí àti mọ ọ̀nà láti gbógun ti ìwà ìgbésùnmọ̀mí àtàwọn ìwà ọ̀daràn míì láwùjọ wa àti láti wà ní ìbámu pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe láwọn orílẹ̀-èdè òkè òkun. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti sọ pé ìgbékalẹ̀ ìrónilágbára ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ fún àwọn tó lé ní 2018 àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí jẹ́ ara ìgbìyànjú ìjọba láti mú òfin bá àìríṣẹ́ṣe lórílẹ̀-èdè Nàìjíríà àti kí ètò ìgbáyégbádùn àwọn ọ̀dọ́ lè fẹsẹ̀ múlẹ̀ láwùjọ. Alákòóso fún ilé-iṣẹ́ tó ń sí ìgbáyégbádùn aráàlú àti ètò ìléṣẹ̀wọ̀ ọ̀gbẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà Dr. Bernard Doro ló fi ọ̀rọ̀ ilé-èdè nílùú Àbújá níbi ṣíṣe aṣọ lójú ètò ìrètí ọ̀tun nípasẹ̀ ìrónilágbára ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ tí àjọ National Social Investment Program Agency NSIPA ṣàgbékalẹ̀ rẹ̀. Ọ̀gbẹ́ni Dòró sọ pé ìgbésẹ̀ yìí jẹ́ lára ìgbìyànjú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìgbìmọ̀ ìṣèjọba wọn láti lé ìṣẹ́wọ̀gbẹ́ nípasẹ̀ àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ àtàwọn ètò kóríyá lọ́lọ́kan òjọ̀kan fún ìfẹsẹ̀múlẹ̀ àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè ọrọ̀ ajé lórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń la aráàlú lọ́yẹ̀ pé ìrónilágbára nípa ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ jẹ́ ọ̀nà kan pàtàkì láti lé ìṣẹ́wọ̀gbẹ́ fún ìjọba tó bá fẹ́ ṣe àṣeyọrí. Ọ̀gá àgbà àjọ NPower náà sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ìyẹn Dr. Nsika Okun. Ó rọ àwọn akópa láti má ṣe fọwọ́ yẹpẹrẹ mú àǹfààní náà bí kò ṣe pé kí wọ́n rí sí ọ̀nà láti lè dá dúró torí pé ètò yìí kì í ṣe láti ró olùkópa lágbára nìkan. Wọ́n káwọn náà lè dá dúró kí wọ́n sì kọ́ àwọn ẹlòmíràn láwọn àdúgbò wọn fún àyípadà rere láwùjọ wa. Nílẹ̀ òkè ilé ẹjọ́ kan lórílẹ̀-èdè Jamani wọ́n ti rán tọkọtaya kan lẹ́wọ̀n gbére látàrí bí wọ́n ṣe ń fàwọn ọmọbìnrin yazidi méjì kan tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Iraq ṣòwò ẹrú. Ilé ẹjọ́ gíga ìlú Munich lórílẹ̀-èdè Germany ọ̀hún ni wọ́n sọ pé tọkọtaya ọ̀hún jẹ̀bi ẹ̀sùn fífi ọmọdé ṣòwò ẹrú ìgbésùnmọ̀mí àti gbígbógun ti ìgbáyégbádùn àwùjọ. Ìyàwó rẹ̀ ni wọ́n rán lẹ́wọ̀n ọdún mẹ́sàn-án lábẹ́ òfin àwọn ọmọdé lẹ́yìn tí wọ́n fi sìnkú òfin mú tọkọtaya ọ̀hún nílùú Bavaria. ilẹ̀ èdè Germany bọ̀wọ̀ fún òfin àwọn ilẹ̀ èdè tó jẹ́ ti Mùsùlùmí láti ìgbà tí wọ́n ti gba àwọn agbègbè kan ní Iraq àti Syria lọ́dún 2014 tí wọ́n sì tako òwò ìfiniṣẹ́jú àwọn ọmọ ẹ̀yà Yazidi. Kí n tó parí ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi sìnkún òfin mú obìnrin kan tó kọ́ ọmọ rẹ̀ láti da ilẹ̀ nù sínú kòtò dánimọ̀. Gómìnà Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pè fún àyẹ̀wò látọ̀dọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé lórí ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé àti olùkọ́ wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sílẹ̀ látọwọ́ àwọn ajínigbé. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ìrónilágbára nípasẹ̀ ètò ẹ̀kọ́ṣẹ́ fáwọn ọ̀dọ́ tó lé ní ẹgbẹ̀rún 22 láti gbógun ti ìṣẹ́sí lórílẹ̀-èdè Nàìjíríà. Ilé ẹjọ́ gíga kan lórílẹ̀-èdè Germany ti rán tọkọtaya orílẹ̀-èdè Iraq kan lẹ́wọ̀n látàrí fífi àwọn ọ̀dọ́mọbìnrin Yazidi méjì kan ṣòwò ẹrú. Bóyá pápọ̀ tòní kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ Bond FM 92.9. Frank Ọlọ́runṣọlá lolóòtú ròyìn. Èmi ẹgbẹ́ àlọ́jẹ́ tó lé ni mo ti kà sí ti gbọ́ yín. Ẹ kú òjò wẹ́líwẹ́lì yóò tù wá lára ó dìgbà.
1: Ejumare ló di rí ẹwà fákùtọ̀ o.
2: Ejumare ló di rí ẹwà fákùtọ̀.
1: Ọba òkè ló di rí ẹwà fákùtọ̀ o.
2: Ejumare.

Adieu.

I'm going to take a book.

Ọ na-adị mma ekwutu ekwutu agbatụ agbatụ.

Modern Evo 1 FM 92.5.

Donation of

FM. Happy on the 92.9.

saiyan, but it's me with many them boy.

Thank you.

Come on.

0589 0529 0589 0589. That's still a bit for impact.

Nigeria, with career,

FM.

Comics Festival. Yes, Comics.

잘 나오고.